gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù. Lónìí ọjọ́ kejìlá oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026. Ó gbogbo ilé ẹ dìde o, ìkan nínú àwọn ọjọ́ tí a kì í fi ṣe awẹ́wà tún rè o. Gẹ́gẹ́ bí wòlíì Ọdẹ́kúnlé Epaphras, bí mo ṣe máa ń sọ pé nínú àwọn ọjọ́ tó ń bẹ nínú ọ̀sẹ̀, àwọn ọjọ́ mẹ́ta kan ń bẹ tí ènìyàn kò gbọdọ̀ fi ṣe awẹ́wà. Ẹnìkan ní bí ọjọ́ wo? Alákọ̀ọ́kọ́, ọjọ́ Sunday. Bíbélì ní rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́, ọjọ́ agbára ni. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ọjọ́ bí òní báyìí, ọjọ́ àánú bí eléyìí. Ṣé ẹ wá ròní tọ́jú ọjọ́ àánú báyìí? Àwọn oní àwọn Yorùbá gbàgbọ́ pé òní lọ́jọ́ ìrúbọ, ọjọ́ tí ẹbọ máa ń fin ni, ọjọ́ tí ẹbọ máa ń dà. Àwọn oní Bíbélì gbàgbọ́ pé òní lọ́jọ́ àánú. Olójẹ́ á fi ìpàdé àdúrà wa sí irú òní báyìí. Ọjọ́ Jímọ̀ tó ní ọjọ́ kẹta, àníwò òní báyìí, àdúrà mẹ́ta kan ń bẹ tí Ọlọ́run kì í kọ̀. Ẹnìkan ní ẹ sáà wò, ẹ máa bọ̀ ń bi pẹpẹ ná. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run.

0: won ma rugo ojo ni mi won wa fi mi sele ya won ni bo ni won bade loruko jesu ma je wa la igbare lo
1: ofa ti o je rowo yo jabole so pe ogun ifaseyin jade lara mi so pe ogun amubo faye mi le jesu lo awa Olúwa ni obìnrin kan bẹ nù bí Anike lorúkọ rẹ Anike yẹn oríkè ẹni mo rí ẹ àwọn àjẹ́ ṣe mítì kan níjẹta ohun tán dẹ̀ sọ ni pé ẹ sọ Anike dálàbọ̀ ara ẹ kàn sàmì bí tẹ́mìbọ̀dì bá wà ó ní dálàbọ̀ ara sàmì lélẹ̀ ó ní dálàbọ̀ ara ẹ tẹ ọwọ́ méjèèjì èmi ò mọ̀ pé ogun láyé yìí jẹ́ ìṣòro sì pọ̀ nínú ẹ̀ ẹ wo àṣírí táyé yìí ní ẹni tí ìyá láìkì jùnú ọmọ kò rọ́nà lọ èyí tí ìyá ò wá láìkì òun ló lówó èyí tí ò láàánú lójú òun ló lówó èyí tó láàánú tó sọ fún ìyá pé má mi ẹ fọkàn balẹ̀ tí n bá lówó ìyá ò lè jẹyin èyí tó wá

0: Baya anti to wa jin o ma connect mo traveling se ngo anti.
1: Yes sir.
0: Se te interest in traveling rara?
1: Ben sir.
0: Hmm?
1: Ben.
0: Ki se lo si Kano outside the country ni o?
1: Ben sir.
0: Huh?
1: Ben.
0: So mo ri connection yen ma wa mo connect yen.
1: Yes,
0: so wa travel out. O de ma help yin gan tori ogo e wa nbe. Iya to ti je seyin o ti pare.
1: Yes,
0: tori oju e ti ri o.
1: Ah.
0: Masoko oju e ti riri o bo se ri nkan mi ti o ye ko yaju se awon egbin to ti la koja ma bo ki pray fun e so ta ba ri ogun laye e ta pray fun e ogun yen seran ni e agbara olorun eleda jade lara e ogun to ndan ti duro si Nigeria jade ko le rogolo olo jade ogun to ndan ti duro jade lara e file ogun lo lo e kẹ́nì kan na ọmọ ẹ̀jẹ̀ gbogbo tó ń dá mi dúró jáde. àǹtí ìmọ̀bọ̀ tó wọ yẹ́lò tó wọ aṣọ yẹ́lò sáré wa. How are you, àǹtí?
2: I'm fine, sir.
0: Mọ̀mọ́ ẹ̀ ń kọ́.
2: Ń wà ní Ìjẹ̀bú.
0: Ṣó mọ túmọ̀ ní Káì?
2: Yes, sir.
0: Ìgbà wo ló ní lọ́kọ̀?
2: Mi ti ní lọ́kọ̀ bọ̀, mo máa ń sọ fún mọ́mì mi pé tí n bá ti pé 23 years màá máa rí.
0: Wo ọjọ́ yẹn gangan nǹkan fẹ́ ṣẹlẹ̀ o. Ọjọ́ tó bá dábí ọjọ́ ayé ẹbí pé nìkan wedding tó fẹ́ ṣe tó fẹ́ sàn kó rí ẹ onímàjẹ̀mú bó ṣe wà yẹn o gbọ́dọ̀ pariwo tó rọ́jọ́ yẹn ló máa gbóná o máa sì kìtẹ́ pé gbọ́dọ̀ lè bìlí fẹ́nu fámìlì yín kí ló ń sọ ọmọ yìí ṣé bó ṣe fẹ́ ṣe wedding ni àwádìí pé òun kan gbẹ okàn gbóná tó máa fìlì ẹ báyìí wàá máa gbóná gidi kan èèyàn tí sèèyàn ti sọ fún ẹ rí kó

tete te tabile. E kuti ma, ne bi gogogo la ti le gbo. O gbo gbo ti won ba tu wi ti won ba tu so. La gbe re daraya. Ere la tori le de wa Nigeria. Ti ti de gbogbo koro kan du. Awon aja abale gudugbe. Ereyin. Ere daraya gogogo niyan o. O jojo niyan. O da le ti pe rode ti pe. A cheche yo ru tu joju bele wu bele wu. Wani jo ma watara biko netara wo suwo bi omo ya mi fi yen le da jo ka bara po chekere lo rotu ne wo ba le lanfa ni ati da to fe le yo royo simply biko chekere to ri yen o se fo pa lo jago jago o se fo ba mo ya ga yigi yigi ya ga oye wo ye ja jo gbe body ni pa pa pa lo ko gbogbo awon ma jo mi awon sabe mi e ma gbogbo awon elewire sinju lapa bi ati lapa jo e bi ri mi gbo ri mi wo ta kiri tubutu ro le agbalaye atawo tin be labe monitor spirit oya mori embe mi gbo ko e number 1 ti alapa bi agbara ta je gbogbo broadcast le nte ami mo sino special apostle wo tu ye mi gbo ko yin wa ma batalio eyan kan tojo bi population china oje wara kasi ni mama fula ni dagba yeske enya fufu lele ni mama okozara sawama babiki ute ma pizza enya loma gboro nje ayo deja yola loko me e westport mr lagasi kali awa tony joshua enya me weda enye temele wepa no pamapo jani le somila ni bogba wakoro nyakaro nye rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
oye papa pa mo suwo bi tatata supe dati e mo ka gbere sini ka bara bo jegere engineer of la bolare network yen o ti gbori wole finally Network yen ti gbori wole dada o mo le roko jo bi ojo omo tutu gogogo niyan o o da papa pa e jom ko bere lati ni dije league agbokuta ti le wa nigeria e mo pe lenu irin ajo osu ta lanfani lati ma benu re ye eya lojo keji din ni ogba bi ko ba ye idije yen yo gbera so ni ko be yeye ibi mo n lo ko niyan oroyin ti nbele pepepe laro tuni o ni lo do ajo tare ajo rpfl ye won ti jago de mimo won ni gbogbo eyin pa gbo bolu to to ogun niye se lanfani o eyan lati kopa nenu idije todun 2026 2027 won na egbo lati were ni tekutele gbogbo oro to ni se pẹ̀lú à ń jẹ àwọn agbábọ́ọ̀lù lówó àbí ọ̀rọ̀ tó bá jẹ́wúrí ni pé ó ní ṣe pẹ̀lú ìpinnu látọ̀dọ̀ ìgbìmọ̀ tí ń gbọ́ wuyewuye nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eré ìdárayá ilé tẹ́ ẹ̀ tí ìṣàmúlò ìpinnu tí ìgbìmọ̀ yẹn tí wọ́n gbé kalẹ̀ wọ́n ló ṣeéṣe tẹ́ ẹ̀ bá lọ tètè ṣàtúnṣe ó ṣeéṣe àwọn agbábọ́ọ̀lù tuntun ilé tẹ́ ẹ̀ṣẹ̀ láǹfààní láti gbé wọlé kà má fún wọn láàyè èèyàn láti gbá bọ́ọ̀lù o èèyàn ní sàn ìgbábọ́ọ̀lù táwọn wò lọ́ọ̀kan yìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ààrẹ káàbàtàmálà àbí alága káàbàtàmálà àjọ npfl alàgbà gbẹ̀ngà ẹlẹ́gbẹ́lẹ́yẹ gẹ́gẹ́ bó ṣe yán kókó ọ̀rọ̀ sí ti ìgbọ́ mi ó gẹ́gẹ́gẹ́ lèmi yan sí yín létí fẹ́ránjógi lápá àbí nìyẹn ṣé kí n gbé bọ́dì kúrò ń bẹ̀ kí n kàwé sápá wájú ó ké kò sí wàhálà ara wọn hàn agbábọ́ọ̀lù nínú ìdíje npfl àwọn náà ti sọ̀rọ̀ léde o wọ́n lé ẹdẹ́kun dẹ́bọ̀ ẹ bá wa sọ fáwọn ikọ̀ agbábọ́ọ̀lù gbogbo ilé tó jẹ́ wípé ńbẹ nínú ìdíje npfl gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn àjẹlẹ̀ owó ilé tí wọ́n jẹ àwọn agbábọ́ọ̀lù nínú ìdíje npfl wọ́n lé ẹdẹ́kun dẹ́bọ̀ ẹ bá wa kàn nípa fún wọn kẹ́ wọ́n ṣàtúnṣe kí wọ́n ṣe gbogbo tí wọ́n nílò láti ṣe ó tó di pé ìdíje npfl 2026 2027 yóò gbéra sọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn agbábọ́ọ̀lù lórílẹ̀‐èdè wa nàìjíríà national association of nigeria professional footballer kẹ́ wọ́n ṣe ń fi pèlédè létí nigeria football federation àti ìgbìmọ̀ tí ilé tí ń gbọ́ wa wuyewuye nípa eré ìdárayá èèyàn lórílẹ̀‐èdè wa nàìjíríà èmi láǹfààní láti farabalẹ̀ jẹ́yìn tèmi lónìí fẹ́ránjógi ó yẹ jẹ́ ń gbé bọ́dì.

kuro la gba be yen ki n kawe sagba waju wo di mi ko gbe bolu ti casino united ni yen iroyin kan jade lojo tana amade bo sugbon o ta wa pada gbo eyan lowo ale ana o ni wi pe ori olorun ti se yen tori pe iroyin to kokko jade o ni rawo gbe bolu ni gba kana la pa eyin nenu ipo gbe bolu canopy land o ti lo darapo mo ipo gbe bolu casino united lowo ta wa yi mo so nipa ozoshine dro iroyin je ko di mimo eyen la roku to ojo tana wi pa laye yi o subu yakata eyen la koko ele ti won gbe fese wa so lore sore amara gbona ta ma si princesse ele to je wi pe iroyin ta koko gbo ni wi pe eleran titu lori iso amode bo sugbon won ni ngba ti won gbe demotuary awon ojise motuary ke fi wi pe o jo bi pe alaye yen se mi lọwọ ta wa waye iroyin ti je godi mimo wi pe o nbe labe oxygen o lo oxygen lati mi gangan niyan gege bi iroyin yen se to wa lọwọ adupe pe oko adupe nitori pe lerun otu lori iso o je je niyan ne pa ti rawa gba bọlu lapa eyin na ozo chine du to je mo bibi ile wa nigeria gangan nenu ipo gba bọlu casino united o de lori iroyin to tun le ma nfani lati tun farapa eja leyin mo we pe loni ojo kejila osu kejo o lo pe lodun meta dini ogoji odun meta dini ogoji 37 years ele to je wi pe irawo gudugbe koja eyan nile wa nigeria ojo won ko wa eke ko we o pada ha irawo gbogbo lo mo bibi le wa nigeria samelo kwaraji loni gagaga lo pe lodun meta lele meta dini ogoji 37 years to jade laye o irawo gbogbo yi olojo lorun ni pe o kaye podi gbeche lakoko ifese wose ko mese yota lo laya lati lo kopa nibi dije ife ye agbaye odun 1990 ifese wose to waye laarin le nigeria atori le de angola nilu eko eyan ni papa sere lagos national stadium ngba na agba bolu yi ije lo jadede subulule ni kan iseju meta dini ogore eyan 77 minutes enu ofese wose o ka to wi ka to fo eleran pada tu lori iso samelo kwaraji o jade laye ngba na igba mejila lo lanfani lati gba bolu farahan forilede nigeria igba merun lo gba bolu nenu idije afcon 1985 1988 oje meta lo gba o nenu idije olympic 1988 merin to kuro nenu fesewose ko mese yota lo laya lo ti gba e ba pa gbogbo epo o je igba mejila yato si wipe ikwa gba bolu yi o dabanuje soko ọpọlọpọ àwọn ọmọ nàìjíríà ń gbà náà ẹjẹ lẹyìn mọ wípé ilẹ nàìjíríà wọn tún kùnà láti lọ kópa níbi ìdíje fẹyẹ àgbáyé ọdún 1999 ẹyẹ lórílẹèdè west germany ó ní refe ò bá wá fi gba ma ilé tó ti filẹ̀ òkú ní ìparun títí ayé ni wọ́n máa ṣèrántí ẹ̀yẹn samelo kwaraji agbábọ́ọ̀lù má ní gbàgbéni ẹ̀yẹn nílẹ̀ wa nàìjíríà àti káàkiri tùbútùrú olè àgbáláyé ìkọ́dà ó tún jẹ́ agbẹjọ́rò ilé tó dantọ́ lẹ́nu o paraji iwo nikan lowo baba iwo nikan lowo mama baba nba bolu lorun oge wa lege ara oni lo pe odun meta din ni ogoji 37 years to jade laye bo je je niyan e je ngbe body kuro la gba be e je nkawe sagba waju o dinu idije wa fubi championship ele to tanubodo tanubepo ojo ni lorilede Cote d'Ivoire ìjà lẹ́yìn mọ̀ wípé wọ́n ti kéde àwọn agbábọ́ọ̀lù ilé tó já wípé wọ́n yan gbọ̀ngbòrò wọ́n ṣe dáadáa nínú ìdíje yẹn agbábọ́ọ̀lù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láti ilé wa nàìjíríà ó gangan ni wọ́n kéde wípé
nbe lara awon agbebolu mokala ele ti won se daada ninu idije wa fun bi championship won je ko di mimo won ni Moise Adeleke oro ro loki e ma odinaka afred awon meteta yi won ni iya awon o yo gomboro ngboro aye ninu idije wa fun bi under 20 to tanubodo tanubepo yi be ga bi won se fi formation yan lede formation 442 gagaga ni yen ele ti won fi lede lojo po x eyan lojo tana won wa je ko di mimo won ni egbo awon pe bolu o to bi maro latori lede Burkina Faso awon ni won se daada ori lede Cote d'Ivoire awon ni meji nigba ti fly eagles ile wa Nigeria awon se be won ni meta Niger Republic eyo kan ni won ni gbogbo gbogbo o di mokala to yo gomboro ngboro aye o ti le je wi pe a la nfani lati gba de feye yen ba tukuna lati lo kopa ninu idije awa afko afko under 20 sugbon won lawon omo wa meta won se daada o o je je niyan o bere gege je gbe body o dodo awon gbe bolu lobirin omo ile wa Nigeria ẹwọn jẹ agbọkuta niyẹn o sọ nipa super falcon ma jẹ gbọgbọ ko si nbẹ mọ ere gbogbo ẹsẹ gbẹrẹtẹrẹ o ti pin fun wọn o ri pe wọn kopa ninu idije wafcon 2023 amọdebo ṣugbọn ọrọ ṣi n lọ ni ko kejeji nitori pe wọn ṣi ni afojusun pe pe boya wọn le gba tikẹẹti lati lọ kopa nibi idije fẹyẹ agbaye to jẹ tawọn obinrin orilẹede brazil ti yọ gbalejo rẹ lọdun 2027 amọdebo ṣugbọn jẹri tari fasika ọdẹga o ti jẹ kodi mimọ o ni ka ma parọ ka ma ṣeke àìgbáradì tó inadikwe preparation ó níyẹn gangan ló mú kí wọ́n tètè yọwọ́ kílà kó wọn kúrò nínú ìdíje wafco 2023 ọgbà bẹ́ẹ̀ agbábọ́ọ̀là azizah tó zú àlà ó lẹ́wà ṣetán èèyàn láti lè rí dájú pé àgbà tíkẹ́ẹ̀tì láti lọ kópa níbi ìdíje fẹ̀yẹ àgbáyé nítorí pé orílẹ̀-èdè south africa ó gangan láǹfààní láti kojú èèyàn tó bá di ọjọ́bọ̀ tí àwọn olóòkan yìí èèyàn lọ́la ní tùmọ́rò nínú fẹsẹ̀wọnsẹ̀ kò mẹsẹ̀ yọta ló láyà tá à ń pè ní playoff gangan ló ń bẹ níhun ní ikọ̀ agbábọ́ọ̀lù super eagles super falcons ilẹ̀ wa oje tí wọ́n ti máa kojú ojúgbà wọn látorí ilẹ̀-èdè south africa èyàn láti mẹ́ni tó lè tí yóò wá lọ sọ tẹ̀síwájú lọ sí intercontinental playoff gangan bó ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀ amọ̀dẹ́bọ̀ ṣùgbọ́n àjọ nfl wọ́n ti yọ gangboro sí gbòòrò ayé wọ́n lè dẹ́kun dẹ́bọ̀ ẹ forí jì wá o ààrẹ ilẹ̀ nàìjíríà ẹ má bínú gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé àṣeṣe dáadáa tó nínú ìdíje wafcon òun ní ìfàsẹ́yìn ńlá ló bá lóòótọ́ o wọ́n ní amọ̀dẹ́bọ̀ ṣùgbọ́n ààrẹ tinubu ẹ má fi ṣèbínú gẹ́gẹ́ bí àjọ nfl bẹ́ẹ̀ wọ́n ṣe ń tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ bọ́lá tinubu ó lè mí tẹ́yìn tèmí bẹ́ta kódà wọ́n lè yan ọmọ nàìjíríà wọ́n lè má bínú wípé

0: Beacon Healthcare PLC.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: so e ka bo pada lati e ka ipolowo oja wa yin e gbe ipolowo oja yin wa ke ifugo gbo ara saje bi sese fun yin lawo olodun be pelu wa ifamoroyan ti nbe lori ile ise diamond 8.7 fm ni pe ati majemo ta bo lohun da ni pe gbogbo oja te ba ti gbe wa si kan ni yi wara wara bayi ni o ma ta aje o ma gbogbo yin je ni witi witi o mi
1: eh
0: so mu lodo re nbe o ya opere gege o di wo ninu wero yin daily post to jade lojumo toni ejo loni ejo lola leyi to fojojumo waye lori awon eto idibo kini ohun se lo mo so eto isejoba warawa di akurete lori lede yo emi ko mo so be o Jonathan le fo kenki oro be si gboro aye are teleri lori lede wa Nigeria oloye Goodluck Ebele Jonathan mo ti jade si bombo bi o tin komi nu be lo nko mi ode to si tari ogbon tarige oro to lagbara gba o mo tari e si gboro aye o gege bi o tin salaye oro lori kini won yo ni egbe wo e fi wo eyewo loko kejeje oni bo tin lo eja jo ma yewo ka jo ma ganu si o oni pelu oni uru ejo yi to ma suyo lati nu oko ojo ka won eto idibo leyi tan se lori lede Nigeria oni bi kini ohun bo tin po si to si pele kese leyin to je pe leyin eto idibo lopo igba awon oloselu wọ́n mọ̀ wọ́ra wọn ríyẹ́ríyẹ́ lọ ilé ẹjọ́ ò ní kínní ọ̀hún ló mọ̀ kó ìpalára tó lágbára gbà báyìí ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè yìí Jonathan ló fọ́kẹ́ńkẹ́ ọ̀rọ̀ ọ̀hún sì gbọ́ra ẹni ọjọ́ ìṣẹ́gun lásìkò tí ó ń sọ̀rọ̀ níbi ètò kẹyìí tí wọ́n ní àjọ ẹlẹ́yinjú àánú èyí tó dá sílẹ̀ tó ń bẹ nílùú Bauchi léyìí tó ṣe agbátẹrù ètò ọ̀hún ibẹ̀ gangan ló mọ̀ ti júwe rẹ̀ ó ní ẹ̀gbọ́n ìlànà tá a fi ń ṣe ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn arukusu léyìí tó ń súyọ nínú kínní ọ̀hún ló mọ̀ yàtọ̀ gédéńgbé o sí ìsọwọ́sí ìjọba àwarawa láwọn orílẹ̀-èdè tó ń bẹ ní ilẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kó dimọ̀ wípé nírú àkókò tá a wà yóò ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló jẹ́ wípé lásìkò tó yẹ káwọn yóò tẹ̀síwájú nínú ìṣèjọba ó ní wọ́n ní ẹjọ́ sì wà nílé ẹjọ́ o ó ní ibẹ̀ gangan ni wọ́n ti máa fà á ti kínní ọ̀hún yóò sì wà ńbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún Jonathan tẹ̀síwájú ó jẹ́ kó dimọ̀ wípé níbi tí ó ti ń pàrọwà sí ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kí wọ́n rí dájú pé wọ́n dúró tandi lórí ẹsẹ̀ wọn kí wọ́n sì mọ́ fari apá kan dápá kan sí o kí wọ́n sì jólóòtọ́ sí ìlànà òfin orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ló jẹ́ kó dimọ̀ pé torí púpọ̀ nínú àwọn aráàlú ni wọn ò fẹ́ ní ìgbàgbọ́ ohun ìgbẹ́kẹ̀lé mọ́ nínú ọkọ̀ ọ̀jọ̀kẹ́ ìdájọ́ èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú látàrí àwọn kankan àtàwọn kankan léyìí tó láǹfààní láti tọ́ka sí ọgbà balance rẹ̀ daily post ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tó ní omidan o.
1: gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ndc èyí ò lásìkò ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà peter obi owó ti banújẹ́ lórí ohun tó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àìtẹ̀lé àwọn àlàkalẹ̀ ètò ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè nàìjíríà òun ni

0: Nigeria ń kojú làásìgbò lọ́wọ́ yìí ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ó sọ̀rọ̀ yìí lọ́jọ́ ìṣẹ́gun lásìkò tí wọ́n ń sọ̀rọ̀ níbi ètò kan eléyìí tí wọ́n pè ní Goodluck Jonathan Foundation Democracy Dialogue nílùú Bauchi ìyẹn ní ìpínlẹ̀ Bauchi òbí jẹ́ kó di mímọ̀ ó ní ṣe rí ipò tí ó tó ìṣèjọba orílẹ̀-èdè Nigeria wà báyìí ó lo burú jáì ojú òpó channels ni mo ti rí ìròyìn yìí.
1: Ọ̀rẹ́ ajé ń sáré jólè mọ́ pápá bí ọgá jẹ́ ń gbà fìlà lórí ẹ̀ wọ́n ní ẹgbẹ́ ASUU ni wọ́n mọ̀ ti kéde ìyanṣẹ́lódì aláìní gbèǹdéke o nínú ọgbà fásitì tó ń bẹ ní ìpínlẹ̀ Ondo. Ìjọ jẹ́ mọ̀ pé àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tá a mọ̀ sí Academic Staff Union of Universities ASUU ní àpèkúrú rẹ̀ ń jẹ́ o ni wọ́n mọ̀ ti kéde wípé àwọn ogun lé ilé ẹ̀kọ́ gíga fásitì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń bẹ ní ìpínlẹ̀ Ondo látàrí bí wọ́n ṣe ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún kùnà láti ṣe àmúlò àwọn àdéhùn tó ń bẹ láàrin wọn lọ́dún 2025 léyìí tí wọ́n pè ní 2025 Federal Government ASUU Agreement léyìí tí wọ́n ní àti ìjọba àdéhùn tó wà láàrin ẹgbẹ́ ASUU àti ìjọba àpapọ̀ léyìí tó yẹ kí ìjọba ìpínlẹ̀ ọ̀hún kó ṣe àmúlò rẹ̀ ṣùgbọ́n tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún ṣe ni wọ́n kọ ìpàkọ́ tí wọ́n sì kọ etí ọ̀gbìn sí kìíní ọ̀hún o ló ní so kí wọ́n ní ìdí nìyí táwọn fi kéde wípé àwọn bẹ̀rẹ̀ sí ni wo iṣẹ́ níran o leadership ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní o.
0: Àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń banújẹ́ lórí ìpapòdà àwọn òṣìṣẹ́ ọlọ́pàá mẹ́wàá eléyìí tí wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò ìṣẹ̀lẹ̀ ìdáná ìbọn yára ẹni láàrin àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti ikọ̀ bandits ní ìjọba ìbílẹ̀ Sakaba nípínlẹ̀ Kebbi wọ́n jẹ́ ọkọ̀ di mímọ̀ wọ́n ní iṣẹ́ ṣe ń lọ láti ṣàwárí àwọn ikọ̀ ọ̀daràn ọ̀hún eléyìí tí wọ́n mórí bọ alūkkóró fájọ ọlọ́pàá ló sọ yìí lọ́jọ́ ìṣẹ́gun ó jẹ́ ọkọ̀ di mímọ̀ ó ní lásìkò tí ikọ̀ bandits àti ikọ̀ ọlọ́pàá ń ṣínà ìbọn yára wọn òun ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá mẹ́wàá àti aráàlú méjì ṣe bẹ́ẹ̀ pàdánù ẹ̀mí wọn bákan náà ni ọwọ́ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ó ti tẹ arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní abilékọ Sarah Innocent fún ẹ̀sùn gígùn ọbẹ̀ ọkọ rẹ̀ pa wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ọkọ rẹ̀ lórúkọ rẹ̀ ń jẹ́ Innocent wa ojì tó sì ṣe bẹ́ẹ̀ gun pa lásìkò èdè àìyedè láàrin àwọn méjèèjì ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lọ́jọ́ àṣálẹ̀ ọjọ́ Sátidé ìyẹn ní agbègbè tí wọ́n pè ní Umu Okereke Ngua ìyẹn ní ìjọba ìbílẹ̀ Umbingua ní ìpínlẹ̀ Abia inú wọn ní the punch nìyẹn wa.
1: dákùnmọ́ bínú ta ni vendor ẹ̀ ta ló máa ń kó òòyà bọ́lọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀
0: tí ó máa rán mi lọ.
1: òòyà bọ́lọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ tọ́ ẹ gbé ẹ̀yìn ara lé ẹja wọn lọ sí abala kejì ètò ìta àpè ní abala lámì ètò aláyọ̀ láǹfààní láti sọ fún yín pé lámì ètò àwọn ti wà níkàlẹ̀ comrade Hussein Abdulaziz
0: ọmọ tọ́ṣọ́
1: kó tó di pé ẹ mọ̀ gbóhùn lẹ́nu àlejò wa ẹ mọ̀ gbàgbé pé gbogbo ìwòye tí ẹ bá láǹfààní láti gbọ́ lẹ́nu àlejò wa àti ti ẹ̀yìn ara lé tí ẹ bá láǹfààní láti pè wọlé dá ṣètò ó jẹ́ ti ìwòye yín o ó yàtọ̀ gédéńgbé sí ìwòye ti àwa tọkùn méjèèjì tí mo ti kàn ní diamond 18.7 FM nílé ìlọrin omi ẹgbẹ́ wa wọlé à ń bọ̀ ẹ̀yìn ara lé.

0: akọkọmọ rí bákanlá mi bọ́nbọ́n ra ó pé a ó tọ́ nínà àbí ẹ ti gẹ̀ẹ́tẹ̀ ọ bá ní ẹni èròǹgbà tèmi tèmi ni ti àwọn tó bá pè náà tí wọ́n ni mí ní pé wọ́n ti bá fẹ́ mọ bò ní ọpọlọ yẹn ṣe ṣiṣẹ́ sí wọ́n ní ẹni kó sọ̀rọ̀ nínú ọ̀ tó bá sọ ẹ ti mọ̀ pé ó kẹ bẹ́ẹ̀ ni ṣe wà nínú pé ní last week tí wọ́n sọ̀rọ̀ ń pa àwọn ọmọ ológun kán fẹ́ fún wọn lówó mo wá lọ́rọ̀ yẹn dà a bá dúpẹ́
1: pé wọ́n mú àlékún
0: bọ owó oṣù wọn mo ní àbá dúpẹ́ bọ̀ sí tí ó mọ tún mọ bàbá dúpẹ́ àti dúpẹ́ nísìnyí ni pé tá a bá tún dúpẹ́ tán tó wọn ò bá tún wá ṣe é ṣe sí oníjọpá àti dúpẹ́ ń tí a tún padà mọ àwọn ìbú padà mo wá sáì distance kan wípé ká jẹ́ ká wo wage award tí wọ́n ti promise àwọn federal civil service láti 2023 up to as at that last week láwọn fi ń sọ̀rọ̀ yẹn pé wọ́n ẹ̀ tí ì sanwó yẹn fún wọn àmì sí ń sọ̀rọ̀ ẹ rí pé somebody called or maybe message now say wípé ó dà pé àlejò yìí ti máa ń attack government jù ṣe pé opinion tèmi lèmi sọ àwọn náà sọ ti wọn but lẹ́ni opinion àwa méjì ti wà settled báyìí pé bá ṣe kó ibi tán jọ yẹn kò ju bí i 2 hours àbí 3 hours lọ níjọba àpapọ̀ gángan ni wọ́n give order bí kí wọ́n lọ san wage award yẹn ni mo fi gbà pẹ̀lú yín wípé ìtẹ̀mí bá rò tèmi ni ìtẹ̀mí bá rò tiẹ̀ náà ni
1: ìwòye wa máa sọ̀tọ̀ọ̀tọ̀
0: ẹni mo ti lọ tí mo fi fọ̀rọ̀ yẹn jóra wọn ni wípé bó ti bá fẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ náà ẹ wo irú ìyá tán pè ní àríkẹ́tẹ̀ sọ̀rọ̀ rẹ̀ yín nísìn ṣe pé ó ní product òun náà ń tà fọmọ orílẹ̀-èdè táwọn dẹ̀ nígbàgbọ́ ń bẹ̀ wọn náà máa ń pè ní ẹ̀rọ àríkẹ́ or something like that ṣe understand irú ọkọ̀ wo ló kó bá pẹ̀lú àtọ́ wù yẹn irú ọkọ̀ ṣé òun ti rọra rẹ̀ pé òun ò lè tún ní ìdókọ̀ òun mọ́láyé ni tó bá fi wá jáde tó fi wá sọ pé nǹkan báyìí tó fi wá promote immorality in tí ò da láàrin ìlú illegality and immorality in tí ò bá ìjọmọlúàbí èèyàn mu tí ò tún wá bófin mu ìtàn tó ti ṣe mẹ́yẹn nísìn tabanika tó ló táàgì ẹ̀ mọ́ pé ẹgbà kínní kẹ́ fi dìbò that is ìyẹn it is clear indication wípé vote buying lòun ló involve in and which is punishable under the federal, I mean, constitution of federal republic of nigeria so ara àwọn èèyàn pé kí irú ìyá yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ òun náà ti pakun ètò insecurity however ṣe ara àwọn kìíní ṣe ti gẹ́tẹ̀ but at least gbìyànjú pa wọ bí arẹ karahun rẹ ìdọ̀tí rẹ pa mọ́ yorùbá bọ̀ wọ́n ní alẹ́ rìn kórí ó mọ́ mi sanni kò mọ́ fi orí kàkí báyìí ni no at least jẹ́ wọ́n mọ̀ jẹ́ kó kọjá pé dédé tọ́lọ̀ ń dá mọ́ ọmọ èèyàn ẹ mú fẹ́ fún wọn pé ọ̀rọ̀ tí ń jáde nínú àwọn olóṣèlú ká tó la fẹ́ treat ẹ̀ bó o ní ìwà wa tá a wà nílé ni mo fi lọ ibẹ̀ yẹn torí pọ̀ kàn ń rò pé bóyá ẹgbẹ́ kan lọ́kàn support tá a bá ti wá sọ̀ nǹkan tí ò bá jẹ̀ ti wá àti pé kò ó ṣe ègbú nú ọ̀rọ̀ ẹ tó bá fẹ́ràn yẹn jù ní mọ́ pé ṣàkíyèsí bá dáàpẹ́ ìjọba láàkíyèsí pé ẹ lọ san wéjà ọ̀dún nísìn wọ́n san àbí wọ́n àti wọn kò tún wọn ti gbà o wọ́n ní by mid august tí ó ti yé báyìí pé kádàtì bóyá láàrin ẹ̀ ní sí on the 15th ọ̀yẹ́ kan máa retí owó yẹn bọ̀ ká ní ẹbí ìjẹ́ náà bẹnu ẹni tí ó yẹ kó gbà nu owó yẹn pẹ̀lú tí wọ́n ọdún wà ń jà ní gọ́ọ̀mẹ̀ntì ni òun dákùn tó bá ti fẹ́ san owó tó bá lẹ́bi ń bẹ́ àbí tó bá yíwọ̀ gẹ́gẹ́gẹ́ bá wà involve má gbà owó yẹn torí pọ̀ torí pọ̀ challenge government ṣe ti get so ni pé ìwà wa gangan ń tọ́ka bò ni wọ́n ṣe máa bá wa sọ̀rọ̀ torí bá wọn pé mi àti yín dúró déédé tẹ́ bá wo engagement kan tó ṣẹlẹ̀ láàrin France president àtàwọn ọmọ Burkina Faso kan in fact inú mi dẹ̀ ń dùn torí mo tọ́ àtún wá mọ́ kinní kan o kó jẹ́ pé rọ̀rọ̀ yẹn kó mọ kẹ́ ojú pàtó wọn ń sọ̀rọ̀ yẹn torí mo wá wà pàwọn csos àwọn civil society organizations ni wọ́n pè sí meeting yẹn kó jẹ́ kí wọ́n sọ the true mind of aráàlú kó mọ̀ jẹ́ kí wọ́n tọrọ pé wọ́n lọ opportunity kan na because ní nàìjíríà náà irú tó ṣẹlẹ̀ mẹ́rin náà nígbà that is high level delegation ó ń ṣẹlẹ̀ nàìjíríà náà tẹ́lẹ̀ àwọn míì bí àwọn tí wọ́n lámì láka yẹn tí wọ́n ń pè wọ́n sí pàdé but ṣé ìṣe tí wọ́n líle ń sọ yẹn so ń translate lára wa now kánirú kání bó ṣe wá rí nìyẹn ní burkina faso tá a wà á mọ̀ lé ní iyo ẹ wò wàdí ọ̀rọ̀ kan ológun náà pa àwọn olóṣèlú ìlú wọn náà gbogbo ayé padà wá rí wípé olóṣèlú nísìn manipulator ló pọ̀ jù ní wọn by that video tó wá fi máa rí orílẹ̀ kan pé ẹ̀yìn olóṣèlú ẹ já sọ òótọ́ bó ṣe wà ṣe gẹ́ tì mí ẹ mọ̀já torí mọ tara ẹni nìkan ká mọ ní tó bá dájú yàrá bó máa ń bèrè kínní kan nàìjíríà pé ìjọba nàìjíríà àìsá lọ́pọ̀lọpọ̀ gbà àwọn agbẹnusọ wọn tó bá rí pé nìkan sọ̀rọ̀ nínú agbẹ̀rẹ̀ àtakò tó bá rí pòtọ́ ló bá sọ gan ṣe gẹ́tẹ̀ wọ́n wà ní pé ìnsà takò síjọba ni ṣe tó sọ yẹn gangan sóòótọ́ ni àbírọ́ òun ló yẹ kẹ́ ṣiṣẹ́ lé lórí náà alátakò náà nígbà mí náà tíjọba bá ṣe tó da nígbà mí náà ẹ̀yin lè sábà rí tó da àjọba sọ ìyún ni pé àwa tá a wà ń lé àwa lè ń ju ọpọlọ wa sínú confusion ní fí mọ́ sọ fún wa pé àwa ni ká fara balẹ̀ ká lè understand kí ni language kọ̀ọ̀kan ń sọ lásìkò kọ̀ọ̀kan ọ̀rọ̀ sínitọ́ fádáhùn sí inú mi dùn àti allegation tí wọ́n fi kàn wọ́n àti fídíò gẹ́gẹ́gẹ́ tí wọ́n sọ ifo àti the first time gan mú wa orí ọ̀rọ̀ tí ò da náà ni gbogbo ẹ̀ dá lé lórí ẹ rí i pé sẹ́nítọ̀ fúnra wọn àwọn kọ́kọ́ fẹ̀sùn kàn tẹ́ bá wọ̀rọ̀ yẹn ní tó wà nù rẹ pọ̀ reaction wà ń bẹ̀ ṣe gẹ́tì mi allegation wà ń bẹ̀ frustration wa

0: wà bí omi adágún lolúwa ṣe ṣe pẹ̀lẹ́ káàbọ̀ sínú agbo àwọn onígbẹ̀ga tòkè wá ọdún yìí ni ìṣerere ìtẹ̀síwájú ayé tìrẹ náà dájú gẹ́gẹ́ bí dominion life bible church ṣe ṣàgbékalẹ̀ national dominion convention 2026 pẹ̀lú àkòrí supernatural advancement ìlọsíwájú àtòkè wá darapọ̀ mọ́ wa bẹ̀rẹ̀ láti wednesday ọjọ́ kejìlá títí di sunday ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 2026 kò sì ní bá pàdé pẹ̀lú agbára ọlọ́run ju tàtẹ̀yìn wá lọ lọ́jọ́ wednesday aago márùn lè tó ti bẹ̀rẹ̀ thursday títí di saturday aago mẹ́sàn-án òwúrọ̀ títí di márùn ìrọ̀lẹ́ ni ọjọ́ sunday ni àkànṣe ìsìn tí ó bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ níbi tí olúwo ti máa lo bàbá àti màmá reverend bọ̀dé àmọ̀wò àti pastor doctor mrs ayọ̀ àmọ̀wò fún ìgbàlejò ọgọ́rẹ̀ mi àlàyé lábẹ́ àkóso ẹ̀mí mímọ́ àwọn tólúwo lò ní pastor doctor john adékúnlé àti pastor felix adéoyè dominion voices ni ó ṣáájú wa fórin ìpàdé di dominion camp habitation of faith for kilometer one off gama afa road along railway station gama nípínlẹ̀ kwara ìwọ gangan lẹ̀rí kan national dominion convention 2026 mẹ́jọ fò ẹrú ẹrú.
1: Ya agbára ọlọ́run alaye tún ti dé o láti dábìrà gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ nínú ayé gbogbo ẹ̀gá alaye níbi ìsọjí àwẹ̀ àti àdúrà ọlọ́dọọdún ọlọ́jọ́ mọ́kànlélógún 21 days prayer and fasting nínú ìjọ àlàáfíà olúwa baptist church òsèré ìlọrin ìsọjí àwẹ̀ àti àdúrà náà ni yóò máa wáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n 9-29 August 2026 pẹ̀lú àkórí unlimited grace oore ọ̀fẹ́ tí kò lódiwọ̀n 2 Corinthians 9:8 àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run yóò máa lò láti mú kí oore ọ̀fẹ́ aláìlódiwọ̀n wá sórí gbogbo ẹ̀dá ọmọ ènìyàn evangelist doctor Oyebanji reverend Bolaji Odejide reverend Noah Adeosun temo reverend doctor Oloyede ìsọjí ni yóò máa wáyé ní agogo mẹ́fà òwúrọ̀ àti agogo márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ tọjọ́ ìsinmi sunday yóò máa wáyé ní agogo 2:00 PM òwúrọ̀ àti agogo 10:00 PM òwúrọ̀ ọ̀rẹ́ wa kí ló wá ń dúró dé ìwọ náà darapọ̀ mọ́ ìsọjí alágbára yìí láti gba unlimited grace lórí iṣẹ́ òun ìdílé rẹ̀ mo ti ṣetán láti gba tèmi ìgbìmọ̀ ìsọjí lólùkéde.

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Taking Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: E tẹ́tí sí ìkéde pàtàkì yìí, èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìléjà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin àti agbègbè rẹ̀. Láti jẹ àǹfààní ètò yìí, ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira. Lẹ́yìn náà ni ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá. Níbi tí ètò yìí ti ń wáyé ni Ọlálómi Hospital tó wà ní agbègbè Stadium Road nílùú Ìlọrin. Aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377 Àjọ Benjamin Franklin Eye Foundation ni olùkéde.

0: October the 7th, it's possible to keep emergency state to sell it. You see now, you're back there now. You're not to pay. I want to know if you are affecting one. I think it can destroy so many things.
1: Ada wani ẹ ka re wani lati ọdọ Lamilekan lati Alagbado wani lori ọrọ ti Fadarun ṣe to so wani o jẹ ohun ti o buru jai fun aṣofin lati ma sọ oru ọrọ olufanṣabẹ wani to ba jẹ pe Nigeria o ba kin ṣe orilẹ-ede awọn kan wani aṣofin yẹn yẹ ko ti wa ni atimọle bayi wani bi ohunkohun ba ṣẹlẹ si ọmọ ẹgbẹ oṣelu alatako kan ṣaaju lasiko tabi lẹyin eto idibo aṣofin oluyẹ ki wọn mu wani kọlọhun bukun orilẹ-ede Nigeria.
2: Ada ṣe ka mu kan si ka mọ lọ abi. Ada hello. Ada, ẹ ṣeun fún ìwòye ti yín. Ẹ já máa lọ fún tààrọ̀ tòní, ẹ̀yin lẹ̀ ti mọ́. Ọkọ̀ pàtàkì lọ́wọ́ Balawuda àbí tó tún bá wa ṣètò tààrọ̀ tòní bẹ́ẹ̀ là ń dúpẹ́ o. Lọ́wọ́ Comrade Hussein Abdulaziz, ọmọ Tọ́ṣọ̀. A mọ̀ rí yín báwo. Tọ́ ẹ gbọ́ ẹ̀yin ara lé, ẹ má gbàgbé pé ìwòye àlejò wa tí ẹ mọ́ tiẹ̀ yín tẹ láǹfààní láti pè wọlé dá sí tó yàtọ̀ gédéńgbé o.

òbí ló ṣe máa ń tìjú láti bá àwọn ọmọ wọn ní gbólóhùn lórí àwọn nǹkan tá a là kalẹ̀ yé. Àwọn kan ti ẹ̀ máa ní ọmọdé sì ni. Ọ̀pọ̀ tún máa ń lérò wípé sísọ ṣíṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún àwọn ọmọ obìnrin ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó máa ń jẹ́ kí olóyìnbó máa ń pè kíni kan ní curiosity ó máa ń jẹ́ kí wọ́n wà curious láti experiment àwọn nǹkan yẹn pé ara wọn máa gbọ̀n mo dẹ̀ fẹ́ mọ bó ṣe rí mo dẹ̀ fẹ́ mọ bó ṣe ó believe pé sísọ fún wọn ṣáájú ó ní àwọn ìpalára disadvantages tó máa ń fà fún ọmọ obìnrin bẹ́ẹ̀. ṣùgbọ́n kankan tí a fẹ́ kẹ́ mọ̀ lórí ètò lónìí ni pé àwọn ọmọ wa ń dàgbà bóyá asọ́ o àbá asọ́ o it means that our girls will grow whether we talk to them or not. Their body will change. Àwọn ó bẹ̀rẹ̀ sí ní yọ kókó kókó yẹn máa wá ga yóò wá di ọmú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa rí irun láwọn apá ibì kan. Body shape wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa yọ figure eight. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan oṣù. Àwọn ọmọ wa ní àwọn emotions kan tí wọn ò ní understand. Àwọn nǹkan wọ̀nyí báwo la ṣe ń gba rádì fún un. Níbẹ̀ ni àwọn nǹkan kan máa ń wọ́n jẹ́ nǹkan kan mú wá kó tó di pé mo ṣojòpó fún àlejò wa arábìnrin kan ṣe interview kan ní orí social media tí mo rí lọ́sẹ̀ yìí ó wá lóun ti kọ́ ọmọkùnrin òun nípa àwọn ọkùnrin tó máa ń di tó máa ń ṣe bí obìnrin a máa ń pè wọ́n ní transgender ó wá ní ó wá lórí youtube àwọn ọmọ máa ń kó oríṣiríṣi nǹkan of course a fẹ́ kọ́ ọmọ kọ́ nípa eléyìí kó kọ́ nípa eléyìí ó ló wá ní page kan page yẹn bí jesus sss wọ́n ṣàbí ibi tí page yẹn look like ibi téèyàn ọmọ ti lè kọ́ nípa ẹ̀sìn bí page yẹn ṣe look like yẹn lórí youtube so ìyá wa feel comfortable pé ọmọkùnrin ọmọ tó ń kọ́ nípa bible lórí youtube tó ń kọ́ nípa ilé ìkọ́ nípa ọ̀hún ìyá fọmọ́lẹ̀ ìyá lọ ìyá yẹn gangan ló ń sọ fúnra rẹ̀ ó wá ní ó dàbí pé wọ́n máa ń ṣe live lórí youtube yẹn I don't understand ó ní ẹni tó wá jẹ́ tọ́jọ wà ń class mi lórí youtube yẹn ó wá ń bè lọ́wọ́ ọmọ pé are you trans ó ní ọmọ òun dẹ̀ òun ò mọ̀ after ìwé kan mọ́ wá sọ fóun pé àṣẹ ọmọ ìpè lápẹjá bábà ìsọ ó bè lọ́wọ́ mi ìyá lòun káwọ́ lórí ni pé ó ṣe pè mí kó o sọ fún mi ọmọ ni mommy I don't need to call you because you have already taught me about all this immediately he said that I log off ẹ wòran pé mommy mi ò ní láti sọ fún yín torí pé ẹ ti kọ́ mi nípa ẹ bó ṣe sọ báyìí mo dẹ̀ pa fóònù ẹ wo bọ́mọ yẹn ká wá gbà pé ìyá yẹn ò discuss issue yẹn pẹ̀lú ọmọ ẹ̀ rí ọmọ wa wà curious láti mọ̀ yóò wá bẹ̀rẹ̀ conversation starter nìyẹn what is the meaning ìyẹn ò wá kọ́ ọmọ yẹn ní ohun tó fẹ́ kọ́ ọmọ ó mọ̀ yóò yí ẹ̀kọ́ padà ọmọ ti ṣe kíni ó ti bẹ̀rẹ̀ nu so àwọn nǹkan wọ̀nyí àwa fúnra wa gbọ́dọ̀ kọ́ ọmọ wa kí ìta tó bá wọn kọ́ wa kí ìta tó sọ fún wa pé ó máa ti ní ìkébé ẹ̀jẹ̀ á sọ fún un pé ó máa ní ìkébé tó bá ti fẹ́ máa bọ́ sí ẹ̀jẹ̀ báyìí kí ìta tó sọ pé ó máa ti aya máa ti wọ ẹ̀jẹ̀ so those are the things I fẹ́ discuss lórí ètò lónìí ṣùgbọ́n kí wàá ṣe ní ìlànà tèmi ṣùgbọ́n ní ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ elétò ìlera láàfin ọ̀nà àwọn ọ̀rọ̀ yìí lónìí àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe bá wa bá ó ṣe gbé gbà báwọn ọmọ ó ṣe mọ bẹ́ẹ̀ bá sì lọ́mọ obìnrin náà ń tòsí tóun náà ti ń súnmọ́ ipò yẹn ẹ kò sí ohun tó burú tẹ̀ ẹ bá jẹ́ kóun náà máa gbé tò ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa dá sí ní kọ́ni dá mọ́ndé ti 8.7 FM lórí omidan ọ̀làyínká ajá ní ajíbádé lórúkọ tèmi.

ìròyìn mìíràn tó tún gbẹnu tán tó sì lágbára gbà tó kani láyà mọ́kà ẹni gbà pẹ̀pẹ̀pẹ̀ tí mo tún rí tó tẹ ikọ̀ ẹgbẹ́ ìyẹ̀wò lọ́wọ́ lọ́sàn-án tò ní èrè o wọn ni arákùnrin kan ẹni ọdún mẹ́tàdínní ọgbọ̀n 27 years old man wọ́n mọ̀ fi gbọ́rọ̀ òfin gbé o lórí pé ó tàbùkù ọmọdé kan ní ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo ni wọ́n mọ̀ ti fi léde o wípé wọ́n ti fi gbọ́rọ̀ òfin gbé arákùnrin kan ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ìyẹn Solomon Onola ni wọ́n fi léde wípé wọ́n fi ẹ̀sùn kàn án wípé ṣe ni wọ́n mọ̀ tàbùkù ọmọdébìnrin ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan ní ìlú Omifa ní ìjọba ìbílẹ̀ Odigbo ní ìpínlẹ̀ ọ̀hún o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ti fi àtẹ̀jáde ọ̀hún léde gangboro sígboro ayé ní ọjọ́ ìṣẹ́gun gba ti ọwọ́ ẹni tí ṣe alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn DSP Àbáyọ̀mí Jimo gẹ́gẹ́ bí alàgbà Jimo gẹ́gẹ́ bí ó ti wí o ní ẹjọ́ ọ̀hún ni wọ́n ti ṣaájú a fi ẹjọ́ rẹ̀ sùn ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ní ó ń bẹ ní agbègbè Odigbo ṣaájú kí wọ́n tó wá wọ ẹjọ́ ọ̀hún lọ sọ́dọ̀ àjọ tá a mọ̀ sí Gender Based Offences Unit fún ìwádìí lọ́rin kìnìún o gẹ́gẹ́ bí wọ́n ti fi léde wọ́n jẹ́ kó di mọ̀ wípé ọmọdébìnrin ọ̀hún lásìkò tí wọ́n fọ̀rọ̀ pò ó ní fupọ̀ tí wọ́n sì ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì wọ́n ní ọmọdébìnrin ọ̀hún ni ó mọ̀ ti fìgbà kan kúrò nílé o látàrí ẹ̀sùn tí wọ́n fi kan Solomon Onola wípé ọ̀pọ̀ ìgbà ọmọkùnrin ọ̀hún a máa mú ọmọdébìnrin ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún náà lọ sí ilé ìyá rẹ̀ lẹ́yìn tí ó ti di olóògbé tó ń bẹ ní agbègbè Omifa pẹ̀lú ẹ̀sùn wípé a máa tàbùkù ọmọ ọ̀hún a sì máa fipá bá ọmọ ọlọ́mọ lò pọ̀ tá sì máa fi èso dágolo ọmọ ọlọ́mọ lu nígboro ayé o kórí oko wayọ ni gẹ́gẹ́ bí ìròyìn tí ó tẹ ikọ̀ ẹgbẹ́ ìyẹ̀wò lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti wágùn lé ìwádìí lọ́rin kìnìún lórí ìṣẹ̀lẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó dimọ̀ wípé bí afurasí ọ̀hún bí ajé ìwà ìbàjẹ́ náà bó bá ṣiṣẹ́ mọ̀ lórí wọn ni yóò jó lamba pa níwájú òfin o ẹni tí í ṣe kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ìyẹn Felix Ohago ni ó ti pàṣẹ o fún ẹ̀ka ọ̀hún tá a mọ̀ sí Gender Based Offences Unit láti ṣe ìwádìí lọ́rin kìnìún kí wọ́n sì rí i dájú pé wọ́n fi ìdí òtítọ́ àti òdodo múlẹ̀ àti pé kí ìdájọ́ òdodo kó wáyé lórí ọ̀rọ̀ náà yẹ ó mọ̀ tó gbẹnu tán o kọ́ lóhun ṣàánú wa ni o.

0: ìròyìn mìíràn tó tún gbẹnu tán tó tún yọgànbọrọ síwájú mi lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ikọ̀ ẹgbẹ́ yẹ̀wò bí kinní ọ̀hún bó ti dé tí gbọ́ wa lọ́sàn-án tòní o wọ́n ni wọ́n mọ̀ ti fi gbèrò òfin gbé àwọn afurasí mánu ọ̀tọ̀ọ̀tọ̀ kan lórí ẹ̀sùn ṣíṣekú pa olùkọ́ àgbà kan nílé ẹ̀kọ́ gíga léyìí tó ń bẹ ní ìpínlẹ̀ Benue o ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ gíga ìyẹn gíwá àgbà fún ilé ẹ̀kọ́ gíga ìyẹn Reverend Father Moses Osio Adasu ti ilé ẹ̀kọ́ gíga University ọ̀hún tó ń bẹ nílùú Makurdi Ọ̀jọ̀gbọ́n Timotheo Tessa Alaba ni ọmọ ti ṣípayá rẹ̀ wípé wọ́n ti fi gbọ́rọ̀ òfin gbé àwọn afurasí márùn ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn tí wọ́n ni wọ́n mọ̀ lọ́dì ìṣẹ̀lẹ̀ ìṣekúpa olùkọ́ kan lẹ́yìn tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀jọ̀gbọ́n Gabriel Sozoam ní ìpínlẹ̀ ọ̀hún o gẹ́gẹ́ bí wọ́n ti ṣípayá rẹ̀ ní ọjọ́ ajé lásìkò tí ó ń fọ̀rọ̀ jẹ̀wọ́ o pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ yẹ̀wò àti àwọn onígègé ara nílùú Makurdi Ìyìntò ni wọ́n ni ó jẹ́ ọ̀jọ̀gbọ́n lẹ́yìn tí ó ń ṣiṣẹ́ o ní ẹ̀ka tí ó ní ṣe pẹ̀lú ìtàn tá a mọ̀ sí Department of History wọ́n ni ṣe ni àwọn gidi gan kú agbébọjà tẹ́nìkan òmẹyẹ tó sunwọ́n o ni wọ́n mọ̀ dì hámọ́ra tí wọ́n sì ṣe kópa olùkọ́ ọ̀hún ní ọjọ́ keje oṣù keje ọdún 2026 tá a wà yìí nílẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́yìn tó ń bẹ nílùú Makurdi wọ́n ni lásìkò tí wọ́n fi ìròyìn ọ̀hún léde o ọ̀jọ̀gbọ́n Alaba ni ó mọ̀ júwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó dáwọ́ tẹni lọ́kàn gbà tó sì kó ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún sí ipò rúru ọkàn àti ìbànújẹ́ ọkàn pàápàá jùlọ ẹ̀ka tí wọ́n ti kọ́ nípa ọ̀rọ̀ ìtàn tá a mọ̀ sí Department of History nílé ẹ̀kọ́ ọ̀hún ṣùgbọ́n o ó ti wá jáde sí bọ̀m̀bọ̀ bí ó ti ṣàlàyé ọ̀rọ̀ lọ́rin kí ni wọ́n sọ wájú ó ní lásìkò tí ìròyìn ọ̀hún tó fi jáde o tó sì fi tẹ ikọ̀ ẹgbẹ́ yẹ̀wò lọ́wọ́ ni iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi gbọ́rọ̀ òfin gbé àwọn afurasí márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ láabi náà kórí ọmọ kó wayọ ni eléyìí náà ó mọ̀ tún kani láyà ó gbẹnu tán lọ́sàn-án tòní o
1: àgbọ́kọ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀.

0: 没完事了。
1: ẹjẹ́ kí n mọ sójú òpó lẹ̀ fún tọ̀sán tòní ẹyin gbogbo ẹ̀yìn tẹ́ láǹfààní láti mọ gbọ́ wa gbọ́rò yìí lọ́sàn yìí ewo nínú àwọn ìròyìn tẹ́ láǹfààní láti gbọ́ yìí ló kà yín láyà jù tí kinní ọ̀hún tó sì mú ọkàn yín gbọ́n pẹ̀pẹ̀pẹ̀ 0913655695 ní nọ́mbà tẹ́ láǹfààní láti pèsè ẹgbẹ́ àyẹ̀wò lápètò. Hello.
2: Ẹ mọ̀ káàsán. Ẹ ṣe ń wo. Ọlọ́run ní bá wa tò.
3: Aláàjì Àtàgì sọ̀rọ̀ ni.
2: Ẹ ṣeun Aláàjì.
3: Ẹ ṣeun. Lórí ọ̀rọ̀ ti gúnbẹ̀gúnbẹ̀ ọlọ́kà yẹn láyà. Èyí ni obìnrin tó gun ọkọ rẹ̀ pa nígbà gbólóhùn àṣọ tó wáyé. Irú gbólóhùn àṣọ wo ni ò bá wáyé tó jẹ́ pé ní àwọn wá rí àwọn èèyàn lásìkò tó jẹ́ pé ní wọ́n bá wọn sọ ìbùbẹ̀ tí ó sì níyànjú. A rí pé bó ṣe ń ṣẹlẹ̀ pẹ̀lú ọkùnrin. Náà ló ń ṣẹlẹ̀ pẹ̀lú obìnrin báyìí kí ni tọkọláyà àwọn tí kò fara wọn. Kí ni bá wọ́n dákun ìyẹn kan bá wá rí sí àárín wọn.
1: Padà Aláàjì ẹ ṣe gan. 0913655695 ní nọ́mbà tẹ́lá àǹfààní láti pè sí ẹgbẹ́ ìyẹ̀wò lápètò ewo nínú àwọn ìròyìn tí ẹ gbọ́ lọ́sàn-án tòní ló kà yín láyà o. Hello.
2: Ẹ káàsán o. Ẹ ṣeun ma, orúkọ ti yín. Kí lẹ pé kọ yín?
4: Pastor
2: Ezekiel. Pastor Ezekiel. À ń gbọ́ yín o.
4: Tọmọdún máa fi láyé ká mi lára. Bẹ́ẹ̀ni ẹ̀ tó tarò pé ó wà ọmọdé méjìlá nítorí pé mo fẹ́ fún mi náírà. Láti China bí mo. Ó yẹ tíjọba yìí ṣe tó ṣe dáadáa. Ìrìn kò rí sí dáadáa. Ó wà bíìlì ẹ̀ ní. Àwọn tó ṣe ohun tó complicated ṣẹlẹ̀ lọ no matter who 5,000 naira. Ló ń ṣàlù pa.
1: Tọ́ ọ̀dà.
2: Hello, ẹ káàsán o, ta ní tún bẹ́ẹ̀
5: bẹ́ẹ̀?
2: Ẹ káàsán o.
5: Orúkọ mi ni Mọ́tí Ẹ̀rùn Sọ́mọ́yà.
2: Ẹ ṣe wà ń gbọ́ yín.
5: Ìyẹ̀wà ìtẹ̀sí kúrẹ́ ọ̀ṣọ́.
2: Ẹ gbóhùn sókè dáadáa.
5: Ṣé ìgbà tí ìrẹ̀ sí ilé ọ̀ṣun nílùú kan? Tó kí ìtẹ̀sí kọjá sí wá. Ẹ rí ìfúríà ní oṣù ìtẹ̀sí tí mo ṣe ara náà. Ẹ rí àbẹ̀rẹ̀ yìí lẹ ní ilé
1: ọ̀dà ẹ ṣeun gan ẹja tún ẹlòmíì ti ń bẹ lójú láì 0913655695 òun ní nọ́mbà tẹ́ láǹfààní láti pè sí ewo nínú àwọn ìròyìn tẹ́ gbọ́ lọ́sàn yìí ló kà yín láyà tó kàn yín kú lọ́sàn yìí. Hello,
2: ta ni tún bẹ́ẹ̀ o.
6: Hello,
2: ẹ káàsán o.
1: Ọ̀dọ́ yín ni o. Ẹja tún ẹlòmíì ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Hello. Hello, ẹ káàsán o.

ṣáájú ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ké sí àwọn ọmọ ilẹ̀ yìí kan wà níṣọ̀kan pẹ̀lú bí ilẹ̀ ṣe ń kojú ìpèníjà ètò ààbò. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe fádànsì lórí ọ̀rọ̀ tó sọ pé kan já okùn ẹ̀mí àwọn alátìlẹyìn Accord Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn èèyàn tí wọ́n tú okùn lọ́rùn wọn kúrò nígbèkùn àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kogi sọ ìrírí wọn nígbèkùn àwọn ajínigbé. Àwọn ọmọ ológun ti balẹ̀ sí ìlú Òmùaran tó sì kí wọn káàbọ̀ pẹ̀lú iyì àti ẹ̀yẹ. Ní ilẹ̀ òkèrè Trump fìdí ẹ̀ múlẹ̀ wípé òun náà ṣe pàṣípàrọ̀ ọkọ̀ ojú òfurufú fẹ́ lò látàrí ìdúkúrajà tó lédè látọwọ́ ilẹ̀ Iran. The Tigress yóò kojú ilẹ̀ France, Hungary, South Korea nínú ìdíje àgbáyé tí ó wáyé. Ẹ̀ka ọ̀sán akíwa pé a kú ọ̀wọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti Kẹ́hìndé Amọ́dé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ròyìn yẹn. Ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní Diamond 887 FM. Ẹ̀kọ́ ìnáwó lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.

lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rè é. A ká fún yín pé ààrẹ ẹlẹ́yẹ Bọ́lá Tinubu ké sí amọ̀lẹ̀ yìí kan wà ní ìṣọ̀kan pẹ̀lú bí ẹlẹ́yẹ ṣe ń kojú ìpèníjà ètò ààbò. A ká fún yín pé ìṣọ́lọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka tipinlẹ̀ ọ̀ṣun ti ránṣẹ́ pé Sẹ́ńtọ̀ Fádànsì lórí ọ̀rọ̀ tó sọ pé kẹyẹ kan já okùn ẹ̀mí àwọn alátìlẹyìn Accord Party ní ìpínlẹ̀ ọ̀hún. A tún ká fún yín pé àwọn èèyàn tí wọ́n tú okùn lọ́rùn wọn kúrò ní ìgbẹ́kajínigbé ní ìpínlẹ̀ Kogi ṣàyíri wọn ní ìgbékun àwọn ajínigbé. Ní ìpínlẹ̀ Kwara a ká fún yín pé àwọn ọmọ ológun tí wọ́n kó sọ́wọ́ sí ìlú Òmùaran ti wọ ìlú ọ̀hún sùn káàbọ̀ pẹ̀lú iyì àti ẹ̀yẹ. Ní ilé òkèrè a ká fún yín pé Trump fìdí ẹ̀ múlẹ̀ pípẹ́ onáṣe pàṣípàrọ̀ ọkọ̀ bàálù lẹ̀ látàrí ìpèníjà ètò ààbò. Lákòótán a ká fún yín pé ikọ̀ àgbábọ́ọ̀lù di Tigress yóò kojú ilẹ̀ France, ilẹ̀ Hungary, ilẹ̀ South Korea nínú ìdíje àgbáyé tí ó wáyé nílùú Germany. Lọ́jọ́ ní ọdún 1989 ó ní àgbábọ́ọ̀lù fún ikọ̀ Super Eagles ó jẹ́ amòfin Sammy Okwara ìdágbére fàyè gbàtẹ́ ìjẹ́rà ń wákò pẹ̀lú ilẹ̀ Angola. Tó èyí ló pe ìròyìn ọ̀hún Adéyẹmí Adéwálé ní olóòtú ìròyìn Taiwo Adéyẹmí ló tu ìtòkà sí etí gbọ̀nyìn lẹ́ẹ̀kan sí akíwápẹ́ akú ọ̀wọ́ lẹ́nu iṣẹ́.

0: Fẹ́ràn bí ebi.
1: Àwa ni bàbá wọn.
0: Ìkànnì wo la gbádé fún?
1: Diamond la gbádé fún ọ̀rẹ́ wa.
2: Diamond Bẹ̀fẹ̀ 88.7.
3: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tó ń ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jẹ́jẹ́n látàárọ̀ ṣe ló yẹ ká jọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ d

ẹjẹ ń kọjá lọ sójúdi ọjà kí n polówó ọjà ó tó di pé mo máa sẹlẹbrẹtì wọn pírọpálì ní àwọn ọmọ ọlọ́jọ́ bí rírìn àjò oṣù kẹjọ ní august celebrant mo ń lọ wá mo ń bọ̀ wá ẹ má yí kúrò bẹ́ẹ̀ gbogbo ara mo fi dé o gbogbo ẹni tí ẹ bá fẹ́ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ tẹ́ ẹ fẹ́ ká celebrate àwọn ọmọ oṣù kẹjọ tí wọ́n jẹ́ èèyàn yà bẹ́ẹ̀yìn gangan fúnra lára yín ẹ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ ìyẹn text message sms làwọn kan tún pè léde gẹ̀ẹ́sì 08134293424 ìyẹn ni ẹ lè fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí ẹ jẹ́ ìpolówó ọjà.

wòye yí ọmọ ọgọs ẹ jẹ máa rọwọ yín bẹ àwọn àtẹ̀ránṣẹ́ yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní ti ń bẹ lọ́pàá bí àwọn kan ń pe nọ́mbà yẹn ẹ dẹ́kun ẹ má pè é ọbẹ̀ yìí nítorí ọlọ́run ni àtọ̀ránṣẹ́ sms text message ó mọ ní ẹ fi bẹ̀. Center, my daughter is also logos visitor born on August 19. Well done, sir. Grace by name. Tani, full call you see. Coco, Briacale, full call you see. Our Martinja Grace, you poor gone. You won't be like Doctor Cotinio go on the 19. Babafia, Terrancha Shawa. A young man in Team 5 Terrancha Shawa. A young more quality and celebrate. Go, go, go. A door be here. Joshu kẹjọ ẹja mọ orúkọ mi ni Abdul Karim Jamiu aka akọwé alárafa 88 ọjọ kẹjọ oṣù kẹjọ ó lọjọ bíi tiwọn happy birthday to you long life and prosperity happy birthday in ari ẹsìn ni nítorí pé ọjọ kẹjọ oṣù kẹjọ ọtàlá. Lórí ayé bàbá Abdul Karim bàbá gba ọpẹ́ wa aka akọ̀wé alárafa bàbá gba ẹ̀yin wa bàbá ẹ lọ máa jẹun lọ kò sáàwẹ̀ kẹ máa gà sọ lọ kẹ máa gà sọ bọ̀ ń gbòòrò ayé bó ṣe máa jẹ́ nìyẹn ẹ jẹ́ kí n tún wò ó. Lára àwọn ọmọ ọlọ́jọ́ọ̀bí nínú ìrìn àjò oṣù kẹjọ àwọn august visitor lára wọn láti rí ọ̀túnba lẹ́ka àjàdì wàsíìrì gbogbo òṣèré àwọn ti lóbù connection àwọn ti naspa ti lè lọrin ọmọ ọlọ́jọ́ọ̀bí nínú ìrìn àjò oṣù kẹjọ ni august visitor gangan. Ó gbọ́jọ́ kẹ̀dógún nínú ìrìn àjò oṣù kẹjọ ó gángan láyẹyẹ ọjọ́ bíi tiẹ̀ ọ̀túnba lẹ́ka àjàdì owó bàbá Abdulami. Happy birthday in arrears to you in advance ni o in addi to you ọ̀túnba lẹ́ka àjàdì ẹyẹ tún gbà báyìí ná ká tún káwọn ọmọ ọlọ́jọ́ bíi ẹ sápá iwájú kó tó di pé a kúrò ní ìpele tàwọn ọmọ ọlọ́jọ́ bíi bọ́ sí ìpele míì lórí ètò gbẹ̀dú ẹ̀ṣọ́.

Diamond FM. Ẹ ṣeun, ẹ káàbọ̀ padà látẹ̀ka àpolówó ọjà. Gbẹdú ọ̀ṣà lẹ́tọ̀ tẹ́ ẹ ṣe ń gbọ́ ọ láti ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́. Diamond 88.7 FM ilé ìlọrin ń bẹ̀ náà látakọ̀ mọ́lẹ̀ sí. Àná still remain my humble ọmọ bàbá tíṣà. Simply call me OBT. I'm still behind the MIC. Mr. Tuto Tiri ní gbogbo ọjọ́ Wednesday. Ló ń gbé yín débẹ̀ táàjọ ńlá pío pío táàjọ ń jà sẹ́ngboro ayé. Àwọn tèmi tí wọ́n gbọ́ ń pa tí wọ́n mọ bó ṣe ń lọ wọ́n ti mọ̀ pé ọgbẹ́ tí agogo méjì àbọ̀ bá ti lè gbẹ́nu léra wọn tá a bá ti dé látẹ̀ka àpolówó ọjà. A ti sún kúrò nìyẹn ìyẹn tẹ wípé pàṣẹ owó òpúrẹ̀ ń bẹ̀ yẹn mọ́. A ti sún sápá iwájú kúrò ní ìpele tàwọn ọmọ ọlọ́jọ́ òbí. Ìwọ́ tó o bá ti fi àtẹ̀ránṣẹ́ ìṣọwọ́ láàrin agogo méjì sí agogo méjì àbọ̀ sọ pé pọ̀ ọtẹ lọ ó dọjọ́ mẹ́jọ nìyẹn. A sún lọ sí ìpele tó kàn lórí tó gbẹ̀dú ẹṣà lọ́sàn-án tòní. Ṣé wà ń bẹ̀ yẹn ṣá? Ẹ̀gún iṣẹ́ o, ṣíṣe ń lọ ṣó ń gbojú ọwọ́. Gbogbo ìṣọwọ́ ọlọ́kadà, gbogbo ẹ̀yìn ajígbárin mú. Ẹ̀yìn tèmi tẹ̀m̀bẹ́ ń tán màá. Ẹ̀yìn tèmi tẹ̀m̀bẹ́ láwọn gáràjì ẹ gbogbo. Àwọn mọ́mì tí wọ́n ń bẹ lọ́fíìsì àtàwọn tí ń bẹ ṣọ́ọ̀bù wọn. Ẹ̀yìn tẹ̀m̀bẹ́ ń lè po. Ṣó ń lọ bó ṣe yẹ kó lọ? Ṣó ń kí gbákùn jùkùn? Ṣó ń kù yẹbẹ? Ṣó ń tàtàtà sun pé jẹ́ ń dá ti yín mọ̀? Ó ní mò ń gbìyànjú láti bí yín o. Ẹ dákọ̀ ẹja túbọ̀ tara mọ́ṣẹ́ wa. Iṣẹ́ la fi ń dẹni gíga. Ok, ní ìpele tá a ti ń dá tiwa mọ̀ yẹn tí ò ti ní dàbá mọ̀ yẹn òun tó máa láǹfààní láti gbé yẹ̀wò ìyẹn ló sọ tù ní. Ẹ farabalẹ̀ ká ẹ gbọ́ mi dáadáa o. Òun tá a máa láǹfààní láti jọ gbé yẹ̀wò ìyẹn ló sọ tù ní gọgọgọ. Ẹ gbọ́ ọkùnrin olówó lọ́wọ́ ó máa fẹ́ yàwó. Ó máa fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó kódà. Ó fẹ́ ìyàwó, ìyàwó tó tún gbóná bí ajere. Ó máa kó ìyàwó jọ ní mò ń gbìyànjú láti sọ. Atọ́kùnrin tí ò lówó lọ́wọ́ tó wà faithful sí ìyàwó ẹ̀. Tó dúró lórí ìyàwó ẹ̀ kan dondo. Ẹ gbọ́, ẹ̀wọ̀ gan ló lọ ń bẹ̀. Ẹ farabalẹ̀ kí n ti mú ọkùnrin tó lówó lọ́wọ́ búrùjì owó ògúngúlùsọ onísọ̀ọ́bòjì ajẹ́nu ó pẹ̀kun sápò tiẹ̀ ó lówó yẹn lọ́wọ́ bí iṣẹ́ kẹndí ó wá ń kóyàwó jọ kódà àwọn ìyàwó tó tún ní àwọn ìyàwó tó lè ṣekú pa ìyàwó ni ó ti yé yín tó gbóná bí apá ẹ mọ̀ pé àwọn kan ń bẹ wọ́n máa pé orogún adédigba. Àti ọkùnrin tí ò lówó lọ́wọ́ tó wá ṣe sùúrù wá dúró ti ìyàwó ẹ̀ kan dondo. Ẹ gbọ́ èwo lẹ́yìn ń faramọ́nu méjèèjì yẹn náà. Ẹ bá gbàgbé o. Ò ṣàjẹ́ pé méjì obìnrin ò sí o. Ẹ jẹ́ ká kọ́ lọ fi ìdí rajó náà ká fẹsẹ̀ rajó díẹ̀ ká kùlù bọ́ òdì kó tó di pé wọ́n ṣe ojú òpólẹ̀. Ẹ gbàrọ̀ ọ̀bánisọ̀rọ̀ yẹn lọ́wọ́ 0913-655-6952 ìyẹn lẹ lè pèsè ńgbà tí àkóbá tó wọn ṣe ojú òpó lẹ ẹjá lọ sí ìjẹun tàwọn boys.

0: kopoke o pofa oye je si ojo igboye le o nko bo sejo ti agogo meji oso agogo meta oso ku gbanu lera won egbo ewo le yin ma mu nbe e mom si mi e pop si mi e nte mi te nbe lode le yi oye aja tu jo se kini yen koko ni keyin nikan oye gavma gbogbo ijoba ni gbogbo Niger Road brother mi bo ni ko ya bere dowo abere ogun ni gun e lowo la se ledu a o ye je nsile ta lowo nbe e lo somebody ye gbe ah nkan te fe fi se lowo in like eva e lo somebody
1: thank you
0: o ya mami mi igboku yin o mami yusuf lati airport e ga so
1: ele
0: to ni suru o leyin faramo ah eh o si ni owo owo sohun gbogbo ton na olowo sohun gbogbo ton eh alfa e sohun gan mami yusuf mi dupe e sohun gan ni mi dupe yo da fun yin Buruji aje ogugunu so oniso oboji o se ni to jo fi sere o nu aye gan hello somebody
1: that tema
0: o ya gbe fun mami alalubarika
1: that tema ku je meta
0: e so go mami god lati modeke fe ko lele
1: yo da fun yin to po
0: yo da fun yin ju baye sere lo
1: ami je
0: e ku mu re to dibo lapa to hun yen
1: e se nsa o tẹ̀lé nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ìṣòwò ṣe ẹyọ kan ṣoṣo ń
0: lẹ́yìn
1: tó ní ìyẹn gangan
0: ẹni
1: fẹ́ o.
0: ẹni tó ní sùúrù ẹ ṣe sùúrù yẹn lẹ máa lọ fi ra ráìsì lọ́jà mami gold.
1: tẹ̀lé ní tẹ̀yàn bá ṣàtì ní kọ́mọ tẹ́yẹ̀ ló ń wẹ̀ ló ní
0: ṣúgà já
1: ọmọ ìgbára wa ní kókò dáàmú ìgbára wa lẹ́fẹ̀ẹ́ onísùúrù yẹn ni mo fẹ́.
0: onísùúrù lẹ́fẹ́ kó bá wá di pé ẹ fẹ́ lọ́ra nǹkan ọbẹ̀ ẹ fẹ́ lọ́ra ìlú ọbẹ̀.
1: ayé kàná fún mi lówó ẹkú tó fi máa tẹ́ mi lọ́rùn.
0: ṣúgà ajá ẹ ṣeun gan mo dúpẹ́ màmí. ẹ ń gbà tí bàbá olówó bá wọ bùgátì tó wà jí wagọ̀ ẹ máa wá fara mọ pé ó jẹ́ lẹ́gbàjìn lẹ máa wá lò. hello somebody. gbé fún bàbá alálùbáríkà.
2: gọbìnrin adájọ orin.
0: yóò da fún yín bàbá.
2: ẹyọ kan síngùn yẹn ló ti da.
0: ẹ sọ pé. ẹja wo bayi ki ka ti e gba pe omo yin obirin kan o wa mu oko e wale o wa ni oko eyan kan lo o nikan lo fe o ngba to wa lo ko wa fun yin kankan esa how do you feel
2: yo ni ni kokora
0: o jo bi pe voice en shake die sir o wa leni ko fun yin kan o wa lola ko fun yin kan o wa lotura ko fun yin kan e so pe
2: ko do ni
0: te lorun sabo te lo
2: yeah
0: I need te lorun ni eja okay
2: eh ọlọ́lọ́ ma gbà wá lọ́wọ́ yìí.
0: ok ṣúgà ajá ó yá mi ìgbọ́gun yín bà mí kò ní dàbá mọ̀. ẹ jẹ́ mú pé yọkọ àbí méjì sí ó tó di páàtù lọ fẹsẹ̀ rájọ́ pẹ̀lú ẹ̀ṣọ́ lẹ́yìn ń gbọ́ ẹ mọ́ sí ẹ̀ ń pọ́ sí. hello somebody. ẹni dá tí ẹ mọ̀ ní o lọ́jọ́ míì ẹ tún mú ni. bàbá ẹ bá ti gbè sórí ètò yìí gbẹdú ẹṣọ ẹtẹtẹmẹǹtì tó gá yàtọ ni àwọn tí wọn ń fọlù trend ẹ ti mọ láwọn tì mí èmi bá ti lè sọ pé dáàdí bá ti lè sọ pé ẹlò somebody dá tí ẹ mọ ni kò ní dàbá mọ. hello somebody. ó yá gbé fún bàá mi.
3: ọlá láti
0: police road ó mà tọjọ mẹta ọlá. kò sí wàhálà ẹ wọ́n dáa kò sí wàhálà.
3: oniyawo kan lo da e lo le ana loni e lo le ana loni e mu kan le ola e lo e mu kan le oniyawo kan lo da asao asao oniyawo kan ti eyan to wa gbe bugatti koja ti ko ni gba yawo e lowo e sa so pe po eyin le so be
2: o
3: ta la ko ni da ba mo boni bugatti boni giwago gle benzi to duro re to ba koja yo gbe lo so pe po o te lo niyan aya bi go lo ba to so ngo seye ni e je mu konzi. Hello, somebody.
4: Daddy. Ki daddy, sir?
3: Mo ki yin, e ka so.
4: Emi na ki yin o.
3: Se wagon. Mo wagon.
4: Mo wa pa.
3: E wa chocho.
4: E ni si to se o.
3: Ami aso Olorun.
4: E so lo soke ni.
3: Ami, ami ateyin na.
4: Ateyin o ni so na.
3: Ami, ami.
4: Na ti to da na.
3: O ya o ko yin ma mi.
4: Mami
3: abi buni lati ile aje egbo mami ewo ni ewo le prefer na o mejeje yen sha
4: ni kenu
3: ah se egbe to wa ni
4: bo ti gbo
3: e ti gbo e mo wa le lu ewo le prefer na o mejeje ewo le fe nu mejeje yen asin oni yawo kan to e pe ko lowo lowo o wa le ana le ni ko sowo ola ko sowo won ni ko mo wo obe le le ko sowo ati eni to laje lowo to nko yawo jo
4: eni to laje lowo o le pada se jamba fun ni kan yi o
3: e so pe
4: eni to lowo lowo
3: azin
4: ba jo
3: eh
4: e ba pada kan fori ti yo pada
3: ifo eni o fori ti lojo si ori ma ti pa
4: ori o de pa
3: eh Mommy, I did. I'm not going to be able to do it. I'm not going to be able to do it.

0: gawa o wa gazo lo ko gazo bo ani ko wu lo ko wu bo lori wa yeye je ko wa beye 0913 655 6952 e lojo opo te le to daraga e wonu yara igbonse fe ye gbadu esa pelu omo baba tisha hello somebody
1: That's
0: him. Oh, yeah, mommy, me, go go in now.
1: Oh, I'm a done,
0: yo. You're my done. You're my lost. Eh, mommy. All I need to do is to do it. Just go in, go in, go
1: in.
0: Ah, go in, go in. Oh, no. Only one, that's it, bro. GLE.
1: Yes, you do, body, go, go.
0: Eh. Ah, and this Zuru, okay.
1: Ah, Zuru, that was so much. I'm back
0: again. Ah, I'm going to go to the house. Eyé tó ń wẹni tí ń bẹ̀bẹ̀ èèyàn kan kọlẹ̀ kò mí lápá bí ẹ̀ ló ń somebody.
2: Láti ẹmọ ìjọ.
0: Ó yá gbé fún un.
2: Ó yá gbé fún ìjọ.
0: Mi ò gbọ́kú ẹ̀ náà.
2: Evangelist Látòdòdà.
0: Ẹ kí lẹ pè.
2: Evangelist Látòdòdà.
0: Evangelist Látòdòdà. Àwọn kan máa pé owó ni kẹ̀kẹ́ ìrere. Ẹ ti yóò padà. Ah, kò ń ṣe ìkanjú lele, ìkanjú kọ́ là ń sọ yìí. Ó jọ bíi pé ẹ ọ̀dà star, alọ́kùnrin tí ò lówó lọ́wọ́ tó dúró lẹ́nu pẹ̀lú ìyàwó ẹ̀ kan.
2: Ẹ̀wù
0: bí ti bò, bàbá ẹ kúrò ń bẹ̀. Yàwó kan ló dá. Yàwó kan ló dá. Ok. Alẹ́ sọ bẹ́ẹ̀. Ẹ sọ pé pọ̀ ọtí lọ bá yẹn. Ilẹ̀ Ọlárewájú Ọdẹ́wọlé. MC Smile èèyàn mi. Thank you very much. Hello somebody.
3: Kábíyèsí o.
0: Ah, kábíyèsí kọ́ lé ilé o, ń bo lẹ ti rọ́bà.
3: Dátì ẹ̀ mọ̀.
0: Yóò dá fún yín. Bẹ́ẹ̀ yé lọ sọ pé kábíyèsí ẹ ti gbé mi lọ fáfà.
3: Ẹ̀mí rẹ̀, kábíyèsí ni yìí, ẹwà yẹn, kábíyèsí dátì ẹ̀ mọ̀ ni.
0: Bàbá yìí, ẹ tún dé. Ẹ dákun kọ yín bọ ẹ ti pè.
3: Arákùnrin Yẹmí ni látò nírèké nílò
0: níbi. Látò nírèké, bó ń gbogbo nírèké.
3: Adúpẹ́ àwà lọ́làfíà.
0: Ìrèké ò ní bùdó, àyè gbogbo ló gba lágbára. Ọlọ́run ajé.
3: Ẹ ṣeun, ẹ kú àpọ́nlé yẹn.
0: Ẹ ṣeun gan bá mi. Ó yà gbé mi débẹ̀.
3: Owó kọ́ ní ìdáhùn ohun gbogbo ẹ̀ owó kọ́ ni ohun gbogbo a sọ pé owó ni ohun gbogbo gẹ́gẹ́ bí ìwé dára wa ti sọ pé owó ni ohun gbogbo ṣùgbọ́n owó kọ́ ni ohun gbogbo owó láìsí fọkànbalẹ̀ láìsí àlàáfíà òní ìjà ọ̀la ẹjọ́ wàhálà.
0: Wọ́n sọ pé wọ́n fẹ́ jà láì wọ́n ní kó tó tẹ̀ ń kóyàwó jọbọ̀ lára àwọn ìyàwó ẹ̀ wọ́n lè rélè tó jẹ́ pé ó jẹ́ alágídí ṣáfà.
3: O náà mo ń sọ fún yín wípé kéèyàn ní gbogbo ayé yìí tí ò bá lálàáfíà tí ò ní fọkànbalẹ̀ ṣé owó lè ra àlàáfíà ni.
0: Ẹlẹ́ṣọ bẹ́ẹ̀ ẹlẹ́ṣọ yẹn
3: náà. Owó lè ra àlàáfíà ẹni tó ní breast cancer sí tí wọ́n dẹ̀bi dájọ́ ọkú fún wọn náwó àìmọye àwọn èèyàn kan gbábẹ̀ lọ.
0: So ìfọkànbalẹ̀ àtàlàáfíà pẹ̀lú ẹ̀hẹ́ òun náà. Mo wo kọ́rẹ́ǹsì orílẹ̀-èdè tí ìfọkànbalẹ̀ jẹ́ ni ṣá. Bóyá a lè fi ra ilé sí Lẹ́kí.
3: Tó bá jẹ́ yàrá kangan lẹ ní pẹ̀lú ìyàwó kan.
0: Káwá máa bí ọmọ ń bẹ̀.
3: Tọ́lọ́ ń bà
0: ṣírí yín. Ṣúgà ìjà bàbá ẹ sọ pé pọ̀ ọ́. Ẹ sọ pé pọ̀ ọ́ ọ̀tọ̀ wa. Ọ̀rọ̀
3: ìsọ̀rọ̀ ọ̀tọ̀ pọ̀ ọ́.
0: Ẹ kò ní dàbá mọ̀ àmì àṣọ. Rẹ́gbẹ̀ẹ́ á ti
4: mo le gba pe kan si eh mo si fe ka gbo sonity sonity e je ki mu eyo kan yen ko jo di pa gbo sonity hello somebody
5: that is my batida
4: oya baba lalu barika
5: oya that is my go ko je le oya that is my won
4: je be e duro re oya e mu ti yin be ati dale ke tu shani
5: baturu lato sere jo gana oya ko bi ta mata
4: oya gbe mi de be
5: ah baba e ri koko julo be
4: ife nan do wa la ife e wa ni ife bayi inu wo ni ife nbe
5: ah inu le
4: oja wo na tin na fe
5: ah la ni o gba to bi na ti bi na ti bi na la ti ri
4: oh my god e bole e ti do jojo le e ma je ko gbe iko e ni pe e so pe atala
5: mo ya po
4: atala o te lo ba yen ah one love bo ni nkan e ma ko ojo beta eh e wo e je ki ma lo le lode to gbe dressa lo san yin
6: iraya iraya iraya ba de
4: e ma binu
6: iraya
4: gbogbo yin ti e fi ateranse sowo la bala olojo bi e ti lanfani lati ka mo to ba jojo mejo sharing regular number ta nlo yen pelu ori ofe lodo olohun yo ti wa available te le fi ateranse yin sowo si bo se ma je niyan sugba igba number yen lowo gbogbo en te ni lowo ko to di pe mo gori eto e ti le ma fi ranse si mi 0916 9500436 ni 0916 9500436 e le ma fi ateranse sowo sori number yen gbogbo en ti e fe ki a celebrate awon eyan yin abi eyin fura lara yin fojo obi ninu irin ajo osu kejo e ti fi sowo si mi ko to di pe mo ga te to 0916 9500436 e so mo dupe mo mo lore mo dupe lowo oyan mo dupe lowo olobe gbogbo en te ba n fi fe je loso to ni o gbogbo yin mo dupe lowo yin o oni to ba koju si e ko ta to ba keyin si e ko ta to ba ko wo nikan ko tero ara re pa baba dada baba ogun mo duki yin la pa be yen iya gbona gbogbo yin pata mo ki o ayo de ja ayo la oloko mi o akan ni ikan lo ki yin wi pe o dojo mejo baiga

0: Diamond FM, Adi Ori Okin, Ko Jota Yekeye.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrí ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrí no dull moment chai yóò ti lọ dojú.

gọdù ọlọ́run ti fàṣẹ sí náà ni a dúpẹ́ àkàfẹ́ mo wọ̀ lóde bàbá wo tẹ̀kọ́ takara bí ẹni pé òní yọdún ni mo ti wá jáwé gbégbé mo dára sùkọ́ èmi ti jáwé àbàfè mo dára sùlẹ̀lẹ̀ mo ti gúnmú gàgàlẹ́ ló gàgàlẹ́ mo wà dáràn ọmọkùnrin a fi lásán lọ́mọ kọ́mọ ọlọ́run bí àgbọ̀dọ̀ yín rèé ẹ mọ̀ pé báwo bá ti gbá kó bomi tá ò ti bepo ọkàn ó yí tipẹ̀tipẹ́ mẹ́gbà kan lẹ́nu ni mo débì sèmi náà rèé èsìkẹ́yí tó lọ rèé bògì àná pìtì mú ẹwú fẹ́síkẹ́yí o èsìkẹ́yí kò sí tí ó fògì àná ṣe kó bá parẹ́ ìṣojú ògì àná ó kẹ̀ yọ ọ̀dànù lẹ́ẹ̀kan bá tó di lílọ mẹ́rin pàṣẹ èmi náà dé bàrìbà.

bọ́lá o bá ti padà lẹ́yìn kó wá ó mà ti parí ẹni ọlọ́run bá padà lẹ́yìn rẹ̀ ní tiẹ̀ tán o agbára ń bẹ nínú àjọṣepọ̀ agbára ń bẹ nínú ìsọ̀kan ni mò ń wí bẹ́ẹ̀ bá lájọṣepọ̀ bàrìbà yóò bá bọ̀ wọ́n ní àjọṣepọ̀ dẹ́mókírẹ́sì òkúkòkò iléeṣẹ́ ni ẹ̀yìn wà ní ọ́fíìsì ni àbí lájọ lájọ tó fi mọ́ ìpéjọpọ̀ ẹlẹ́sìn dé bẹ́ẹ̀ bá lájọṣepọ̀ ìfẹ́ ó nù wọ́n nu kò sífẹ̀ mọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò ní sí dàgbàsókè nírú àwùjọ bẹ́ẹ̀ bó ti wù kó mọ̀ ibi tí ò bá ti sí àjọṣepọ̀ tí ò sí sọ́kan tí ò sí fẹ́ bàrìbà ìdàgbàsókè ó sàfúrú bẹ̀ ni wọn náà ronú rẹ wò dáadáa kò ń kó jambélé làṣà tí wọ́n máa ń dá láwọ́ bẹ̀ kárìn kápọ̀ yíyẹ ló yẹni ni yorùbá wí ẹ mọ̀ pàjọṣepọ̀ yóò ṣe bẹ́ẹ̀ yóò mú kí kó mọlé ìrà ó fi máa gìyàn bí o lè bá lágbára ṣe pọ̀ wà láyè àti ìpínyà ní dálẹ̀ tó fi mọ́ wàhálà o orúkọ kórúkọ nírú rẹ̀ sì ń sọ èèyàn àjọṣepọ̀ náà ló dáa ní àwùjọ tá a bá ti bá wa àjọṣepọ̀ dáa àjọṣepọ̀ rẹ̀ là ń wí o kì í ṣe ta tibi tàbí tìka o torí àwọn àjọṣepọ̀ kan náà wà tó jẹ́ tibi tó jẹ́ tìka tó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ní àjọṣepọ̀ pé ẹjá báyé lágbájá yíyá bá ti tàbẹ̀dò jẹ́ ẹjá dà lágbódà ná ẹjá dojú ọjọ́ rú ẹjá ṣe wá ẹjá sẹ̀yìn irú àwọn eléyìí kọ́ là ń wí o àjọṣepọ̀ rẹ̀ là ń wí o kí ló fà á táwọn èèyàn fi ń dẹ́gbẹ́lẹ̀ láàrin ìlú ẹ̀rọ̀gbọ́ ẹgbẹ́ alátẹgbẹ́ oníyòógó onírú ẹgbẹ́ elélùbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ ọlọ́kà ẹgbẹ́ olóúnjẹ kò sí méjì ju pé ẹjá jọ kọ̀wọ́ rìn kájọ gbé kinní sókè lọ. ẹ ti mọ̀ pé tórógún bá ti rò kan tó rò àmọ̀là ló mórógbò lọ́wọ́ tí ò wá fi tórógbò ń ṣe tórógbòn ó bá ti wò kó rò kan kúrò àmọ̀là tó tí ò fi tórógbòn ṣe kò lè rí bá ti ṣe mọ́rọ́gùn bá tún rọ àmọ̀là náà tí ò tún fi ti gbá kan ṣe kò lè rọ́nà lọ sẹ́wárì ìsasùn àti síbíwọ́jọ lẹ̀pọ̀ ni àbí kílẹ̀ fi rọ ọbẹ̀ nínú ìsasùn ń bí síbí ni àjọṣepọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ akàfẹ́ mo dé lónìí ọlọ́run lọ́la mi mi ìyàwó mi lónìí bọ́dẹ ọmọ lónìí pápátì mo dé ìbàrìbà ẹ jẹ́ ṣe báyìí àkókò mi ó ṣeéṣe ó kéré lónìí ṣùgbọ́n síbẹ̀ náà a tún gbádùn ra bí kà sí nǹkan bàbá ń sọ nípa àjọṣepọ̀ àwọn òwe wo gan ló lọ pẹ̀lú àjọṣepọ̀ láàrin ìlú owó tá a dá sí lónìí ọ̀tọ̀ o ṣùgbọ́n ẹ jẹ́ ṣe báyìí kàtẹ̀ kọ́ gbọ́ra pẹ̀lú iléyo àwọn òwe wo lẹ́yìn mọ̀ tó lọ pẹ̀lú kájọ ní àjọṣepọ̀ láàrin ara wa àwọn ohun ilẹ̀ yìí rántí tó lọ pẹ̀lú àjọṣepọ̀ ẹjẹ́ ń ṣe báyìí ná lójú òpó náà láwà yẹn 88.7 FM nílùú ti lọrin náà láwà nípínlẹ̀ kwara ń bẹ ní nàìjíríà orílẹ̀-èdè náà láwà tó ń bẹ nílé orílẹ̀-èdè yẹn ẹkọ ìwọ̀ orílẹ̀ adúláwà ń bẹ nílé adúláwà dẹ̀ ń bẹ lórílẹ̀-èdè àgbáyé ní orílẹ̀-èdè ńlá

0: láti Adẹ́ta ó yà yìí náà owó ilẹ̀ rántí.
1: Ìsínwó ìkòròwó ìtàbájìjọwò gungun ní gun.
0: Ìsínwó ìkòròwó ohun abájìjọwò gígún ní gun kí wọ́n pè ní sí bàbá.
1: Gbogbo tí kálukú tí wọ́n ń ṣe tèmi ń ṣe ìtìjọba ti jọ wò.
0: Níjẹ́ ìsín. Ìsín.
1: Ìsín. Ìsín. Ìsín. Ìwọ́wọ́ àná èmi wo ẹ̀mí tí gbogbo bá ti jọ wò.
0: Bẹ́ẹ̀ sẹ́ wá pa kọ́rin ẹ̀ sọ pé èsì àná ẹ sọ pé ìsínwó ìwòròwó.
1: Àsúrépè
0: ni ìsínwó ìwòrì náà ṣe ọ̀la níjẹ́ ìwòrì. Ó gọ èsì lákòókò àti máa túwèé rẹ̀ lẹ́yìn púpọ̀ ó gọ àbí ká fẹ́ lẹ́yìn ká tú eléyìí gan ni ẹjẹ́ ń ṣe báyìí náà yóò pè ní sìnkínà pè ní ìwòrì ẹjẹ́ ń ṣe báyìí náà ó gọ.

0: ọ̀dà náà ẹjá tún ṣe bẹ́ẹ̀ ká tẹ̀ wájú bá ṣe ń bá bọ̀. 0913655952 àwọn òwe wo lẹ rí tó ní ṣe pẹ̀lú àjọṣepọ̀ ó kọ ibùlẹ̀ tí ń pè é kúrọ̀ lẹ́wọ̀.
1: Hello,
0: hello, Akaso. Ẹ ṣe ẹ kú dédé àkókò yẹ kúrọ̀ lẹ́wọ̀ kọ yín o.
1: Okay. Àjọjẹ́ odò bẹ́nìkan ò bá
0: ní. Àjọjẹ́ odò bẹ́nìkan ò ní. Àdúpẹ́ láti ibùlẹ̀ tí ń pè á.
1: Láti
0: kí làǹkó. Láti kí làǹkó ẹgbẹ́ ìbàjẹ́ bàjẹ́ adúpẹ́ a kì í fún yín. Àjọjẹ́ odò bẹ́nìkan ò bá ní. Ìyá ẹ̀ gbà báyìí wọ́n gbà gidi gan wọ́n tún wá gbà pẹ̀lú máàkì. Ara tá ń pè ní àjọṣe nìyẹn àjọjẹ́ odò bẹ́nìkan ò bá ní pé àjọṣepọ̀ ni. Àbá kan lẹ́ẹ̀kan wọ́n ní ká fọwọ́ lọ fi mọ́. Àjọ fèrò papọ̀ foríkorí àjọ ṣe ní ìtẹ̀síwájú fún máa ń bá àwùjọ ẹ ló kọ ìbílẹ̀ tí ń pè á o.
1: Ẹ àfíìsì ló pè padà látàdéka. Àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kò gbẹ́rù lórí.
0: Àgbájọwọ́ la fi ń sọ̀yà
1: àjèjì ọwọ́ kò gbẹ́rù.
0: Kí wọ́n pè lájèjì ọwọ́ bàbá.
1: Ibi ọwọ́ kan kò gbẹ́rù lórí.
0: Àjèjì kí wọ́n pè ní àjèjì.
1: Gbogbo àgbájọ
0: àjèjé àjèjé àjèjé mò ń bèrè kí wọ́n pè lájèjé.
1: Gàgà ọwọ́ kan kò gbẹ́rù lórí.

0: ọ̀rọ̀ àṣẹjá máa lọ pàápàá láàrin wíníwíní ojú ọjọ́ sà.
1: Ní orúkọ kan tó wà lẹ́nu gbogbo wa.
0: Yes sir.
1: Ní orúkọ Jésù. Gbogbo lẹ̀kùn tí ọ̀tá rò pé ó ti tì. Ní orúkọ Jésù kò máa ṣí.
0: Àmì Jésù.
1: Kò máa ṣí.
0: Àmì Jésù.
1: Kò máa ṣí.
0: Àmì Jésù.
1: Orúkọ kan táwa mọ̀ ní.
0: Yes.
1: Orúkọ tó ń ṣiṣẹ́. Ju gbogbo oríṣiríṣi egbò lọ. Ní orúkọ Jésù gbogbo lẹ̀kùn tí ọ̀tá tì kò máa ṣí.
0: Àmì Jésù.
1: Kò máa ṣí.
0: Àmì Jésù.
1: Abẹbẹ o. Àìsàn ni. Àgbàná ni. Kò sí oríṣiríṣi ni àìsàn wọn. Gbogbo ohun tó wù kó máa ṣe ẹnìkọ̀ọ̀kan ní orúkọ Jésù la pè. Ìtúsílẹ̀ kò dé.
0: Àmì Jésù.
1: Ìtúsílẹ̀ kò dé.
0: Àmì Jésù.
1: Ẹ gba òmìnira.
0: Àmì
1: ẹ̀ẹ́dẹ̀gbẹ́gbẹ́
0: ọ̀fẹ́ Jésù.
1: Ní orúkọ Jésù Kristi Olúwa wa.
0: Àmì àmì àmì lórúkọ Jésù. A tún pàdé lọ́la lórúkọ Olúwa. Ó yá máa pariwo pé ẹ fàtà gbogbo ẹ̀yin lẹ̀kún eré ẹ máa ṣí o.
2: Kò ti tó láti gbóhùn sókè kọrin yìí sọ́bọ̀ oníbọ̀ rẹ̀ ti ń dábìrà níbi ìsọjọ́ lóṣooṣù ní Efata. Ìsọjí Efata pé ọdún kan gbáko. Hallelujah.

0: Diamond FM.
1: Ikoni Radio ti o je tire.
2: Orushi, Orushi.
3: Kò ti tó láti gbóhùn sókè kọrin yìí sọ́gbà oníbọ̀ rẹ̀ ti ń dàbíra níbi ìsọjọ́ lóṣooṣù ni. Efata ìsọjí Efata pé ọdún kan gbáko. Hallelujah.

0: ọmọ Nigeria ọrọ la so kale yi
1: ọrọ lo dele onori akande eyan
0: akadani o tun wa gbiyanju debi to gba de amọ lọjọ amọ reti alagba
1: ayin la sadu
0: abule logun so ogun so gaga
2: ogun so gaga
1: ogun so ni
0: laduba amọ reti won Olorun fi sore so wa
2: amen amen
0: ati alagba Lukman na
1: o nja buro won
0: oro ni won mu wa yen gbogbo ona lati gba lati dodo lati ri pe abi lati ri ba
2: number yin o lo
0: a rogbonda na la fi wa so lori atekun ba pe e yoju siwa to ba da go marun ni jo mejo oro ti won ni won so yi ti na keyin na so
2: be ni
3: 09136 9552
4: Hello.
0: 09136556952 The number ta fin da sito ko tu mekun lele lati Diamond 88.7 FM to nbe le lori.
2: Hello.
5: E ku asiko yo.
2: Asiko yi no.
5: Ogbon ati oye te fin se.
0: Oruko yin ati bi te ti pe.
2: Ami o, oruko yin ati bi te ti pe.
5: Ahmed lati oja gboro ni.
0: Eso.
5: Kerry Ampita Timoma. Ko follow you when we were in school. Working wa mo boyo nani.
0: Samuel Ampita lele.
5: Samuel Ampita either Rogram school or technical college erinle. Ke wa ri bi oro yi se wa nisin ibi to ye ko ma yi gba na lo ti wa yo.
0: Eso.
5: Agidi o se lo le aye o.
0: Eso.
5: Be yan ba ni mo jare o wa lo jaja o pada je bi o. Ama mo folohun ba be yin. E ba mi ran lowo.
0: Olorun ni o se ran lowo fun won.
5: To ni jagba rara ni. E dakun. Olorun ni boro yin je.
2: Ile ni
5: ti ni daru lagbara Olorun.
2: Ami o. Eso.
0: 09136556952
2: Hello.
6: Hello, Ekurole.
2: Oruko yin ati bi te tin pe.
6: Ba tru la to se rejo sa. O gala ori akobi.
2: E se tesiwaju.
6: Ara dori je awon gbogbo atoto lo ti eni so la ka se ina je. La jo lo won ku ni pe.
2: Ami.
6: Lo di jeme jo. Re se ri en ma ti ma ta won yan gaba. E dakun. Pe yan bi atoro te so yan ti la ka ba. Bọ́yá ọlọ́run ọ̀pọ̀ ọ̀tí mẹ́jọ tó wá jẹun bọ́yá ni wọ́n bẹ́ fi yìnyẹn jẹ pé n kò rí fún ẹni pé n jò ọlọ́run fèsì láti ọlọ́run.
2: Àmì.
6: Àmà rí sí ẹjọ́ mẹ́jọ.
2: Ẹ̀ṣẹ̀
0: gan.
2: Ẹ̀ṣẹ̀ gan. Ẹ̀ṣẹ̀
0: gan. Ẹ̀ṣẹ̀ gan. Ọ̀gá. Àwọn tọrọ míì náà tún kàn. Tó yí dandé ìgbájú olóyìí.
2: Ó gbé ilé òrò dẹ̀bú.
0: Wọ́n gba tán ìwọ̀n ojú rẹ̀ kí lẹ́lẹ̀ rẹ̀.
2: Hello. Wàhálíkùn sálám.
7: Ẹ kú ọ̀lẹ́
2: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
7: Orúkọ tèmi ni Abdul Mumin Kelebe.
2: Ẹ tẹ̀síwájú.
7: Gbogbo Abdul Mumin Kelebe. Gbogbo tẹ̀ sí ọlọ́run ọba nìkan ló lè san yín lẹ́sàn. Kò sẹ́dá kan tó lè san yín lẹ́sàn bẹ́ẹ̀ o. Ọlọ́run ọba láàrin jùlọ yọ wà pẹ̀lú yín o.
2: Àmì o.
7: Ìtí mi fẹ́ ṣe fún yín nìyẹn o.
2: Ẹ ṣeun.
0: Àlọ́rọ̀ kan àwọn míì náà kú.
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n yà bàrà, wọ́n sábàrà, kò síbi tí wọ́n yà sí.
2: Mo ṣòro tẹ́lẹ̀.
0: Wọ́n padà di ìgbájú olórí.
2: Hello. Ẹ kúrọ̀ lẹ́, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ tẹ̀síwájú.
8: Èmi kàn rọ arákùnrin yẹn ni.
0: Number that in that's it to go to Mekuno, the diamond 88.7 FM. Yeah. 091-36-556-952.
2: Hello. Eti wambio. Hello.
0: Eh, boya kwa lukwada. Hello, kwada.
3: Mafumibu na diya si.

0: Hello.
1: Ẹkúrọ̀lẹ́, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pé.
0: Láti fi dẹ́ndẹ̀ran,
1: ẹgbẹ̀lábàkà.
0: Ọlọ́run olódùmarè yóò máa ràn yín lọ́wọ́.
1: Àmì.
0: Ẹni tó fi iṣẹ́ ẹlẹ́ẹ̀kí ṣiṣẹ́ iléeṣẹ́ Ọlọ́run ní bá a tún kẹ́ ẹ tiẹ̀ sí. Lágbára Ọlọ́run yẹn ṣàṣeyọrí.
1: Àmì o,
2: a ṣe wọn.
0: Ṣé yí arákùnrin yẹn ẹ pè náà ni? Tún ó má jẹ ẹni tí ó gba ọ̀pá lọ́wọ́ afọ́jú tí ó sọ pánú. Èyí tẹ́ ń ṣe ṣiṣẹ́ yìí, wọ́n ní alábùkún fún ni onílàjà nítorí ọmọ Ọlọ́run là á máa pè wọ́n. Ọmọ Ọlọ́run ni gbogbo yín jẹ́ bá wọn.
2: Bẹ́ẹ̀
0: sì ní ṣiṣẹ́ lágbára.
1: Àmì o.
0: Ẹ tún pè kó yọjú. Kó yọjú o, torí gẹ́gẹ́ bárákùnrin ṣe wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé. Ó gbìyànjú Ọlọ́run dẹ̀ fún un ṣe kẹ́nìkan kó mọ́ wàá gbèrò wípé òun ó yàn án jẹ.
1: Ẹ ṣeun gan.
0: Èèyàn lálẹ́ yàn jẹ́ àlẹ́ yan Ọlọ́run jẹ́ o. Ó dàbọ̀.
3: Ó dàbọ̀. Ẹ ṣeun. Ẹ ṣeun gan.
2: 09136556952 ni nọ́mbà tá a fi ń dá sí tó kóòtù mẹ́kúnnú.
1: Hello.
4: Àlàáfíà fún yín.
1: Bàbá Dada.
4: Gómìnà Dada jọ rìn. Yẹ̀sà Olúwa tọ́jú ìsà nǹkan tí mo fẹ́ sọ tí ọ̀gá ìsà tí ò bá rẹ̀spẹ̀kì bàbá Amúpìtàn yẹn ó yẹ kó rẹ̀spẹ̀kì kóòtù mẹ̀kúnnù. Ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ bèsàjẹ́ bàìsà wà ń bẹ yẹn ṣé kò sí gbẹgbẹgbẹ ọ̀tẹ̀kọ̀ọ́sì àti bá fúnyàn pé kó wá bàwásà ṣé kò ní tẹ̀m tó lè kúdà láti gbégbé tẹ̀ lórí ẹ̀ ni.
1: N tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé bàbá bẹ́ẹ̀yẹ bá ṣe lọ là ṣe ń jùkú ẹ̀.
4: Ok.
1: Ọ̀rọ̀ mi ń bẹ tá a máa yanjú lábẹ́ aṣọ.
4: Ok.
1: Tí ọ̀gbà yín yanjú mọ́ tá a fi bọ́ sórí atẹ́gùn.
4: Ok.
1: Ẹ̀ẹ̀kan ṣoṣo òun náà ni ọ̀sẹ̀ tó bá tẹ̀lé lọ́ọ̀yà lókù tí ó gbégbèsẹ̀.
4: Ok. Ọkàn yẹn balẹ̀.
1: Àmì ìsì ń bẹ tí ń gbọ́. Àní ìdìgá fún yẹn ń gbèdéke.
2: Àbí bò ní Adúlé.
3: Bó ṣe rí ní ọ̀nà.
2: Béèyàn bá ti gbọ́ kí láti mọ bá ká.
3: Ọ̀rọ̀ kù sí.
1: Hello.
5: Hello, salamu alaykum.
1: Wa alaykum salam.
5: Ẹ kú ètò ọlọ́run ìjọba àjẹ́.
1: Àmì orúkọ yín láti ibẹ̀ tí ń pè.
5: Orúkọ bẹ́ẹ̀ ni Talib Jemba láti ilé Jemba.
1: Ìjọba àrí náà. Àwọn Jemba dùnì lọ́rí. Àwọn Jemba dùnì lọ́rí.
5: Hello, pẹ̀lú yín.
1: Àmì o.
5: Mo bọ̀ bá lọ ní kí yín. Aláàbíyá ṣe ó ká.
1: Mílíọ̀nù náà.
5: Adúpẹ́ lọ́wọ́ yín. Dákun ẹgbẹ́ ètò. Ẹ rí bẹ́ẹ̀ ń bẹ bàbá yẹn pé kọ́dà kọ́sà láì mọ̀ wá. Kọ́dà méjì pé yóò wà ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Pẹ̀lú ògùn ọlọ́run.
1: Ẹ ṣeun.
5: Torí àwa náà súnmọ́ Lọ́dùbà dáadáa. Pẹ̀lú ògùn ọlọ́run.
1: Ẹ sì mọ ẹmẹni tá à ń wí yìí náà ń bẹ.
5: Ọlọ́run mà.
1: Ọlọ́run mà.
5: Ọ̀dà. Ọlọ́run mà.
1: Ọ̀dà.
5: Pẹ̀lú gbogbo ọ̀dà ẹ̀ máa
1: ṣe ẹ̀. Ẹ̀yin ilé ìjí ń bà lóògùn tá a sùn mọ́ lẹ́sẹ̀ wa.
5: Ọlọ́run
2: mà. Ọ̀dà ẹ̀ṣẹ̀ ọ̀dà mà. Ọlọ́run gbàdúrà yìí. 09136556952 ni nọ́mbà tá a fi ń dá sí tó. Kóòtù mẹ̀kúnnù yàtọ̀.
3: Sà.
2: Ọlọ́run kò ṣàṣàánú wa.
3: Àmì.
1: Hello.
0: Ẹ kúrọ̀lẹ́
1: o.
0: Ẹ ṣeun.
1: Yẹ̀sì orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
0: Arákùnrin Yẹmí láti Onírèkí nílọrin Bíbà.
1: Tọ́ tẹ̀síwájú.
0: Mo fẹ́ dúpẹ́ gidigidi lọ́wọ́ Aláàjì ṣé Aláàjì Bólùdé. Mo rò pé mo gba orúkọ
1: yẹn. Ẹ gbà bákan ní. Bẹ́ẹ̀ ni.
2: Ẹ máa rò.
1: Bẹ́ẹ̀ náà ni.
0: Ẹ ṣeun sà.
1: Yẹ̀sà.
0: Mo fẹ́ dúpẹ́ gidigidi lọ́wọ́ yín torí ìgbà àkọ́kọ́ tí máa wá sọ́dọ̀ yín. Mo ti rí yín rí o. Tí mo wá síbẹ̀ yẹn bẹ̀ta Yaba Ndélé ni mo gba nọ́mbà wọn. Kìsìnà mi ìbá ti pè yín ṣáájú àkókò yìí. So ó yẹ kí n fún yín ní feedback. Torí ìjọ yẹn bẹ ṣe attend sí ni òjò rọ̀ ìjọ yẹn ó dàbí pé Ayaba Ndélé wọn ò lè wá sí studio. So bẹ ṣe gbọ́ bẹ ṣe interview mi ẹ̀dẹ̀ ni kí n tẹ̀lé yín. so mo dupe lowo olorun fun hono be se hono mi first time bi ma wo gori oke diamond yen yen so eh igba te de ni ki so mo se soro to e wa so pe ki ma se yonu ki dupe bi high court n pe gbogbo aye lo ngbo mi bayi and gege bi igboran si oro te fi te so fun mi so mo lati pada lo sibe mo wa boju ri olorun padi enikan wa nbe yen yo te ti le ye pe mi di pe ni lorin sugbon ẹnìkan tí mo bá pàdé ń bẹ̀ tí mo ti mo mọ̀ ṣá ní ṣọ́ọ̀ṣì tájọ́ ń lọ àṣepò pàtàkì ló wà mẹ́ẹ̀ in fact ojú ẹsẹ̀ ló họ́dà wọ́n pé kan include kinney cross yẹn sí pé no engagement
1: letter
0: so wọ́n ṣe include ẹ̀ sí yẹn so mo wá mú padà lọ sọ́dọ̀ àwọn pípì yẹn ní ti ẹ̀ bá bẹ́ mo pé ó ṣàlékè fi sílẹ̀ so wọn ni wọn ṣì ń process ẹ lọwọ
1: tó
0: bí gbogbo ẹ bá ṣe jẹ màá tó máa fún
1: ọdà ọdà ọdà ọwọ yín lè fi gba ẹtọ yín lágbára ọlọrun
6: àmì
0: àmì
1: ẹ sì fi ṣe dáadáa
6: àmì náà
0: àmì
1: ẹ ṣe gan ọmọ nìkẹ àjọ mẹtòtò ni wọn ni lágbára ọlọrun àjọ gbé délé ológun jọ kan
6: àmì náà
1: the law thank you very much ìyá bá ń délé
6: ìyá rere.
1: Àwọ̀ ọ̀sẹ̀ dìlọ ilé ìsìn ni bàbá burúkú.
6: Mo ti rí bàbá dáadáa.
1: Ìwọ ọ̀dà ìyá máa ń délé thank you very much. Bá a jọ wá láti ilé.
6: Orúkọ mi ni Abdulfatah Oyè àti bàbá kékeré ẹsẹ̀ ohun gẹ́gẹ́ tẹ́tí sí wa ní tọ̀sán ti tò ní ẹ̀mí àti iná tó pàdé lọ́jọ́ mẹ́jọ.
1: Àwọ̀ títí lọ́jọ́ mẹ́jọ tá a tó pàdé lórí ètò tá a pè ní kóòtù mẹ̀kúnù ní Diamond 88.7 FM tí mbẹ́ nílé ìlọrin. Lẹ́yìn ètò ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú kóòtù mẹ̀kúnù 08034891050 Túndé Bólúdé lórúkọ tèmi o.
6: Bye for now.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn.

0: kò sọ ohun tá a lè fi ìlera wa kò sọ ohun tá a lè fi wéwò gbogbo ilé téèyàn bá kọ gbogbo ọkọ téèyàn bá rà abálájọ táwọn àgbàbọ tí wọn ní ìlera báyìí lògùn ọrọ ohun téèyàn gbọdọ fi ṣawẹwà ohun téèyàn gbọdọ fi owó ọyọ bọkẹ mú òun ní ìlera o ẹ wá fi àpèrè tẹ iléeṣẹ health code health code ẹyin náà mọ wípé bàbá sọrọ nípa iléeṣẹ tó mú ọrọ ìlera ní bàádà lọkùnkúndọ ọkọ gbòógì ní health code jẹ o
1: ìwọ sátidé
0: ẹ wá jẹ máa filé ìkíyín káàbọ sórí ètò níbi tẹ́ ti láǹfààní láti máa pàdé ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ á jọ ṣètò ti àkókò yìí ni torí wípé yóò ṣe gbogbo wa pátápátá porogodo láǹfààní gẹ́rẹ́gẹ́rẹ́ báyìí ni àgbẹ̀ wọ́ tọkọ rẹ̀ lẹ́yìn ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ tún kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí o
2: ẹ ṣe a kú àkókò yìí
0: àdúpẹ́
2: gbogbo ibi tí ìkànnì yìí tí wọ́n ti ń gbóhùn mú kí wa wípé a kú ọjọ́ dáradára yìí.
0: ẹ ṣeun inú wádùn ààyò wa kún ẹjẹ́ àtàkì ní ọ̀hún kọ́kàn kan torí àrọ́jọ́ mùsùlùkọ̀ bàbá sọ̀rọ̀ nípa iléeṣẹ́ health code bàbá kí ni iléeṣẹ́ ìgbédani gan.
2: ẹ ṣe olóòtú iléeṣẹ́ health code ó jẹ́ iléeṣẹ́ tó jẹ́ alternative medicine ó ní wọ́n ń pè ní health code àwọn bí wọ́n ṣe ń tọ́jú láti sẹ̀ǹdálẹ̀ ayé wa àwọn lókàlẹ̀ ni wọ́n ń tọ́jú ara wa nírú àkókò bí èyí health code náà wá gbé ètò ìlera wa a ní àwọn instruments àwọn ẹ̀rọ ìgbàlódé tí kò tí ì sírú rẹ̀ ní àgbáyé
0: rí kábíyèsí olódùmarè
2: òun ni wọ́n fi ń yọ ọ̀rá kúrò olóòtú ọ̀rá a máa dín liver ènìyàn
0: a máa ṣe àkóbá fún ara
2: wọn bá pọ̀ lápọ̀jù tó pọ̀ tí ò ní jẹ́ kí ara kí ó ṣe dáadáa
0: olódùmarè
2: àwọn míì ní arthritis tí wọ́n ń pè ní àwọ́ká àwọn míì ní chronic rheumatism lágúnlágún àwọn míì wọ́n ní ẹ̀wọ̀ ara ríro ni àwọn míì bí wọ́n ṣe ranjú kalẹ̀ ní for good 6 months mo ti rí wọn tí wọ́n
0: kílẹ̀ ò fi mọ́
2: bẹ́ẹ̀ ni fún odidi oṣù mẹ́fà àwọn òrírí oorun sùn
0: kábíyèsí olódùmarè
2: bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ni ẹ̀rọ ìyá máa lu àwọn míì ní stroke rọpárọsẹ̀ àwọn míì fibroid olóòtú mi ò ní tẹ̀yìn ẹ wo àkókò tá a wà yìí àkókò tí ò wọ̀ rárá ni nítorí pé bóyá torí bí ìlú ṣe rí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń ṣe àìsàn aṣọkà ni wọ́n dàbúra because a lot of them they are working cops ẹlòmíì kò lè rí òpó ná
0: òpin mélòó kan síra wọn
2: kí ó fi
0: ṣe yóò ti máa mí hẹlẹ
2: hẹlẹ
0: gúlegúle
2: kódà yìí ní tẹ̀yìn olóòtú
0: ẹnì sólẹ̀
2: seri health code gbogbo àwọn imbalances in the body system
0: àwọn kùdìẹ̀kudiẹ tó sọ
2: lọ́wọ́ máa yọ ara láì pé òun lògùn sáábì aláfiṣe
0: kábíyèsí ọlọ́run
2: and irú ọ̀kan nínú wọn ni àwọn obìnrin míì ní fibroid àwọn ọkùnrin míì olóòtú mi ò ní tẹ̀yìn wọn agbára ti bọ́ lọ́wọ́ wọn
0: bí ẹ lè ṣe bátìrì fóònù rẹ̀
2: because
0: ó ti lọ yánjọ́
2: ẹ̀jẹ̀ sọ fún yín prostrate ti pa ọ̀pọ̀lọpọ̀ sára àwọn ọkùnrin nísìn bí tó bá dẹ̀ ti wọ 1% kí ló kù
0: ọtán nǹkan yẹn
2: kò sí tí agbára ọkùnrin bá ti lè bọ́ lọ́wọ́ rẹ ó di yẹntẹ́rì and that is why today ẹ rí àwọn weddings tí wọ́n ti ná millions of naira ó collapse kí ló fà ọkùnrin ò lè ṣe nǹkan
0: kan kò lè ṣe
2: kò sóbìnrin tí ó gbà àti bẹ́ẹ̀ lọ ni olótú.
0: tọ́ bàbá ohun tẹ́ ẹ wá yànnàná tẹ́ ẹ kà á lẹ̀ yìí ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ohun yóò mú mi tari ìbéèrè tó kàn yìí sí yé iléeṣẹ́ health code wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan ní ìpínlẹ̀ kwara lẹ́yìn tí ó ṣe ètò lórí tẹ̀lẹ́mù láǹfààní bàbá ìjọ wo ni ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ìjọ wo ni ó wáyé àti pé bóò ni ó ṣe lọ gan.
2: olótú ọlá àti ọ̀túnla ni ó wáyé.
0: ọlá òde yìí
2: àti ọ̀túnla ní ago mẹ́sàn-án sí ago mẹ́rin ìrọ̀lẹ́
0: ago mẹ́sàn-án àárọ̀
2: sí ago mẹ́rin ìrọ̀lẹ́ ní equa event center ní ìlọrin wa níbí ní challenge.
0: nilu ilorin ta wa ye
2: bẹni olotu
0: lola ode ye ati otunla
2: bẹni
0: to baba eh eja tete na wo gan kini ohun tori pe akoko eh ko ba wa sore eh won number wo la won eyan le pe bayi bayi ba ti seto to tori pe mo mo ko te fe salaye te fe yanana fa won eyan o po gidigan ati pe awon eyan o se se kari ninu won ti won fe kopa ni bi eto idanileko ti o wa ye lola yi ati otunla e sale ba npe awon number yen jade
2: mo ba won jeji
0: 080 080 3 3 3 3 4 6 4 1 4 1 20 20 80 0 0 0 8 0 3 3 4 6 4 1 4 1 20 2 0 ekeji 0 0 tabi 0 0 3 9 3 9 6 3 6 3 6 3 7 3 bẹẹni olu to awọn number yi e ma pe lọwọ lọwọ ba ti n seto itori pe eyi eto idanileko ti o wa ye lola ode yi ati ni otunla ni eco event center to n be ni agbegbe challenge nilu ilorin yo si ọlanfa ni to po awọn ẹrọ igbalode
2: Eh, I tell you, you just could just buy any means. Kabiesio. Opolopo awon nkan ta nge ya ma ko ba wa. Awon lo mi bi won se wa ya mi ni to. Awon na mi di bi won se service moto won. Ti won se radio won ti won se wa. Se awon na mi di ki won service ara won. Nitori pe opolopo kan lo lo ti ti okuri rin loju titi. Ẹlòmíkan rin nítorí pé agolo ló wà lára rẹ̀ ó kàn dá sọ bu mọ́lẹ̀. Yes, that is why today every ọ̀pọ̀lọpọ̀ ikú pọ̀ rẹpẹtẹ wọ́n ni àná ó subú àná kò jí ẹlòmíràn parẹ́ ti lọ ẹsẹ̀ rẹ ti lọ ojú bẹ̀rù mọ̀ mọ́ ẹ̀ wá sílẹ̀ tí ń gbèrò ni. Ẹ wo mọ̀ sí mi yíyan ó kú ọ̀ sírù rẹ̀ fẹ́ ní ìrántà wà yìí àfẹlifẹli mọ́dé and kí là ń sọ ni wípé bí òjò bá rọ̀ lóòtú tí ó ń gbagọ́ta kọjá àwọn drainages yẹn ẹ́ kẹ̀rí lójú ẹsẹ̀ yóò yà kó ti. city. Kilova.
0: He can't do that. And
2: on the wall of my good, that is why today, sir. No, be why Jamu, you
0: are one of
2: the good movement. Oh, my mini, I am mini, I come in Kankan. And woe, Bob Batilo, or to tell no money. That is why your head should be paramount, should be number one. And that is why today, China is over 1.5 billion.
0: Wow.
2: Be any about Kumabu or for me, Nibe. That is why we are telling you today, because the lifespan in China is 150 to 200.
0: Wow.
2: I stand to be corrected. And here, and we only see, I will blood sugar, I will BP, I engineer goes off equipment and me here, but I goes off me as to banish sugar, call to the same caca, tabati, I have a thousand for a government period instead of 15,000. And that is why today I'm clear when you're a bitawa. Because if you fail to move out from your comfort zone, or you come anywhere, be able to do that. And that is what we are saying today. Give me our target, you are, I'm a woman. But where are you? ko ba ojo ori o mo ti ri awon omo 15 years 18 years to ni cancer ati lawon to ni fibroid ati lawon to ni bad eyesight ati ni orisirisi won ba yen awon ewo la gbogbo eyan ni sugbon awon to ba ti se awon jo mo ijoko elomi le wa moto lati bi de nibusa o le wa de kalaba
0: ti o wa lori joko
2: opolopo waka awon accountant awon bankers awon tailor ati gbogbo iseda omo eniyan patapata ko si eni ti o ye ko service body o le mi fi ma so wi pe gbe ara re lo si ile iwosan mo je ki iwosan ko gbe
0: o je ki aisan gbe o lo si ile iwosan
2: ba ti gbe o wa wahala de
0: mi no
2: and that is why today mo fi pe wa e je jade wa every life need addition o lo tu and I don't need to tell you what is good what government to yo koko ni koko ninu member o mo nton da mu re is that all my logo sabi alafi se awon eyan yo yo kuro ni mo si yoruba ni won ni da wo
0: lo mi yo ke
2: won na jade wa ko wa won ti o sele si o
0: sir oda egbo e ja pe awon number yen lekan si ba ba tin kuro lori atsegun bayi bayi e ma pe awon number e ma gbagbe o ona ode yi ati otuna ni eto idare leko yo waye ni agun meso wuro si agun merin irole ni Equa Event Center Equa Event Center to nbe ni agbegbe challenge ninu ilorin oya o awon number o re lekan si
2: 080 33 33 46 46 41 41 20 20 again 080 080 33 33 46 41 41 20 20 number KG 080 080 39 39 63 63 63 63 73 73 again 080 080 39 39 63 63 63 7 7 3
0: so other no footy a koko ye mo gbagbe o ola ati otuna ni idari leko yi o waye wona ri daju pe wa nbe mo fi owo yo boke mo fi mu ilera re tori pe ilera te ri o gangan logun oro beyin o ba si mojuto bo ba ijimi mo yan lowo nkan yanu jade pade nbi idari leko yi lola ati otuna yo da fun e ma gbe ninu anu olodum.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ọ̀rẹ́ wa, rí lájú pọ̀ ń ṣàmójútó ìlera rẹ̀ nípasẹ̀ àwọn oògùn dídá àlàáfíà padà ságọ̀ ara. Ilé-iṣẹ́ Green World International ń pèsè yí bàtì àwọn ajẹ́bí idán oògùn bikini tonifying capsule ọkùnrin tóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ léyìí tí ṣàfọ̀mọ́ inú kíndìnrín tí kì í jẹ́ kí ìdọ̀tí sọ ní dọlọ́kùnrin fi bẹ̀ ṣe bùgbé kíndìnrín tí ò dá pé mọ́ mímú kẹ́yìn ọba láì ti pé ọjọ́ omega 3 àti omega 6 fatty acid. Èyí ń ṣiṣẹ́ pọpọlọwọ́ ṣe túbọ̀ wọn jí pépé tó ń ti akin lẹ́yìn fún ẹyin jú wa tá fi ní mọ wòrà kọ̀rakọ̀. Ipsy fish oil capsule kò ṣe mọ̀ ní oògùn tí gbógun ti ẹ̀jẹ̀ rúru ìfúnpá gíga àpọ̀jọ̀ra inú ẹ̀jẹ̀ tó ń ta àpọ̀jù ṣúgà nínú ẹ̀jẹ̀ kàsà. Deep fish oil capsule ń bẹ ní pèsè ó tún gbàgbé ọ̀rọ̀ mọ́. Wàyí o, Vic power capsule òun dá fún ọkùnrin egun àtagbára ìbálòpọ̀ rẹ̀ bá ti sọ sẹ́lẹ̀. Ẹyin ọkùnrin tá ìsàn sétọ̀sétọ̀ tọ́lọ́yìnbó ń pè ní prostate tàbí jẹjẹrẹ prostate, prostate cancer, prostate care àti prostate sure capsule lo oògùn rẹ̀ pẹ̀lú oògùn tó jẹ́ ti ilé-iṣẹ́ Green World. Ó dòmìnira lọ́wọ́ àìsàn lábẹ́ àyẹ̀wò lásán ní ilé-iṣẹ́ wọn láti mọ gbogbo tó ń bẹ ní àgọ́ ara rẹ̀. Ẹ̀rọ ìgbàlódé ti yẹ ní wò látò kèdélẹ̀ yóò sọ pàtó n ti ń bẹ nínú ara rẹ̀. Gbé ìgbésẹ̀ lónìí.
2: Ọ́fíìsì ilé-iṣẹ́ Green World wà ní nọmba 159 àdojúkọ Zenith Bank, Surulere, nílùú Ìlọrin, 09025500014.
3: Ó yàtọ̀ ju ẹ̀mí ẹ̀ wá láwọn pààyàn. Wọ́n ní kò kíyèsí àgọ́ ara rẹ̀ èrè ńlá ni. A tún kí yín káàbọ̀ padà sórí ètò ti Green World Angel Limited tán ṣe kíni tán ṣagbátẹrù ẹ̀. Àti náà ti ń rí pé lọ́kọ̀ọ̀kan léjèèjì náà a ti ń rí ètò yìí ohun tó dá lé lórí, a sì ti ń rí ìbùkún tó sì ń ṣe fún wa. Tọ́ ẹ jẹ́ kí n gbé yín sọ́wọ́ consultant Adébáyọ̀ Ọlátúnbọ̀sún tá à ń pè ní aka Bossman. Bàbá ẹ̀ tún ti gbé ọ̀rọ̀ kan dé. Ẹ jẹ́ ká wò bóyá a ní testimony lónìí. Ẹ jẹ́ ká tún wá pa abita tún gbọ́rọ̀ lọ lọ́jọ́ tòní. Ẹ kú ìtẹ̀tílẹ̀ kó.
4: Mo kí gbogbo ará ilé níbi tẹ ti ń gbọ́ mi jákèjádò lórílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé. Ẹ kú oríire pé ẹ tiẹ̀ láǹfààní láti tún gbọ́ nǹkan míì tó máa ṣe yín lóore. Ẹ ṣe ìrànlọ́wọ́ fún ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ jẹ́ kóun náà gbọ́ ohun tí ẹ fẹ́ gbọ́ yìí àbí kẹ bá tẹ̀ mọ́lẹ̀ bá rekọ́ọ̀dẹ̀. Kò sí ìgbà tá a wá síbí láti wá sí wa ní òye lórí nǹkan tí ó ṣe ìlera wa láǹfààní. Táàní rí ẹnìkan tí nǹkan yẹn máa wúlò fún ọ̀rọ̀ ẹnìkan tí ẹ kọ́ táàní rí ọ̀pọ̀ ọ̀rọ̀ ènìyàn tí nǹkan yẹn máa wúlò fún. Àwọn èèyàn wá a dẹ̀ ń rí ìdánilójú pé à ń nípa nínú ayé àwọn èèyàn eléyìí ń jẹ́ ohun tó ń dùn mọ́ wa nínú. Lónìí mo fẹ́ sí wa níyè lórí àwọn nǹkan míì tó yẹ ká tún mójútó, àwọn àpẹẹrẹ tá à ń rí tí ó lè máa di nǹkan bàbàrà. Mo ń rọ̀ wá ẹ jẹ́ kí ìlera wa jẹ wá lógún. Ṣé ẹ rí yóò da. Ẹni tẹ́mi ẹ̀ bá wà òun ló lo òkè ọ̀hún o. Yóò da òun pẹ́ bí mọ́nú in tó yẹ kó o ṣe o ò ṣe. Ìlera rẹ ẹlòmíì yóò dẹ̀ fi bi panú, yóò fi kọ́ ilé. Tán bá wá fẹ́ sílé báyìí yóò wá bẹ̀rẹ̀ yẹn wo abẹ́ ilé, torí gbogbo ohun tó yẹ kó tọ́jú lára rẹ̀ kò tọ́jú nígbà tí ó kó wọnú ilé ẹ̀yìn ti bà. Mo dẹ̀ fẹ́ sọ fún wa gbogbo àwọn tẹ́ ẹ̀ ń rí tán ń dàgbà tán ń sọ pé ẹ̀yìn bá wọn kò ń ṣe pàgbàlódé o. Àgbàlagbà tó bá tọ́jú ara ẹ̀ dáadáa tó fi oògùn iléeṣẹ́ wa tọ́jú ara ẹ̀ tẹ́ ẹ̀ fi lo gbogbo ọjọ́ tí ọlọ́run kọ́ mọ́ yín kódà téèyàn ó fi lo 120 ẹ̀yìn rí òní bà bẹ́ẹ̀ lójú òní wúra kọ̀rakọ̀ gbogbo ẹ̀yà ara ni ó dúró dédé. Mo fẹ́ sọ fún yín pé ẹ jẹ́ mọ̀ pé látọwọ́ kíndìnrín ni máa mú ẹ̀yìn kó bà. Tẹ́ ẹ̀ bá ti lo kíndìnrín bó ṣe kẹ́ lo tí kíndìnrín bá ti kó ìdọ̀tí sára because ó máa ń filtrate. Nígbà tí kíndìnrín ń ṣẹ́ gbogbo ohun tẹ́ ń mu tó jẹ́ fluid, àwọn kan wà ń bẹ̀ tó máa wà toxic òun máa gbà sára. Bó ṣe gbà sára yẹn bí asẹ́ ta fi ń ṣẹ́ ògì àbí ta fi ń ṣẹ́ òlùbọ́ ni. Tí ẹ bá clean asẹ́ tẹ̀ ń lò ẹ wá da nǹkan míì sójú ẹ̀, nǹkan yẹn gan ò ní fẹ́ jáde mọ́ torí ojú asẹ́ gangan ti fẹ́ dí. Ìyẹn túmọ̀ sí pé kíndìnrín ń ṣiṣẹ́ bí asẹ́ tẹ̀ ń lò. Ẹ sọ látọdún tẹ tí wá ń lo kíndìnrín pẹ̀lú gbogbo ìjẹkújẹ ìmúkùmọ̀ tẹ̀ ń jẹ yẹn tẹ̀ ń mu. Ẹ sọ ijó kan tí ẹ sọ pé ń tẹ́ lò yìí kíndìnrín yín ni ó fọ̀. Mo ti ń sọ fún gbogbo àwọn ọkùnrin lọ́dọ̀ wa tán bá ti wá màá ní ẹ jẹ́ tọ́jú nínú tó yẹ kẹ́ ẹ tọ́jú ni kẹ́ ẹ mójútó kíndìnrín yìí o. Ẹ má retí ìgbà tẹ́ ní ẹ ní problem that has to do with kidney kẹ́ tó tọ́jú ẹ̀. Torí láti perform gẹ́gẹ́ bí ọmọkùnrin gan tí kíndìnrín yẹn bá ti ní ààyè ẹ ní lè ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó yín. Gbogbo tẹ́ ń lò ọ̀pá kan jẹ́ dí kan tẹ́ ń lò ká ẹ tún kó bá nǹkan míì ni o ẹ̀dọ̀lẹ́ tún kó bá o. Ẹ kúkú wá tọ́jú ètò yẹ kẹ́ ẹ tọ́jú lọ́dọ̀ wa dẹ̀ ní àkí ń bíyàn lẹ́jọ́. Tó bá ti dọ́dọ̀ wa a ní biọ́lẹ́ ní tìǹ tó ń ṣe ẹ̀rọ ni ó tú àṣírí gbogbo ohun tó ń là kọjá.
5: oun ni o so fun wa pe oke ororun sun oun ni o so fun wa pe yin dun oun lo so fun wa pe se nro oun ni o so fun wa pe juri ori nara oun ni o so fun wa iya ara to ni aye to ye ka toju la fin lo be street la fin toju e lawon eyan fin riwo san kia kia in to fa ta fin ni erinu mo wa fe ro eyin te wa ni Kwara State papa julo ilu Ilorin to ba wa ni Ilorin to ni aisan kan to nawo si latojo abu tin loju ogba latojo abu tin lo sawon bi kan to nfowo sofo ma fowo esofo mo moro e ni wa wo ibi ta tin ri okodoro tin seyan ati oju a se ra won kan won le ni ero ti ani won mo lo to wa mo so gbugbu enu mo de fin so lori afefe ni gbugbu awon to nwa do wa na so be wi pe ah awon ti lori ero to joba e na ri sugbon nti eyin ri won ri lohun iyen je confirmation ta so fun wa pe in la fi so pe akose mose ni awa ti company assign ta wa ni suru lere ni Ilorin so mo ro wa gbugbu eyin te n pe mi I pe igbawo NCB kan lo e ma si bomi lo mo suru lere le nbo adoju ko Senate Bank te ba ti ni Senate Bank suru lere e wa phone na si odikeji shopping complex funfun iyen na le nbo isalere ni Greenwood wa e ti ri le se wa Greenwood number te de ma pe si iyen na ni ke ma pe si anytime te ba nbo e ma ti pe ba o anytime te ba tin bo number ina ni e ma pe si abe fe bere onkun leyin eto 080-63-72-35-39 o ni ke ma pe si te ba ti pari eto ma da yin lo nkun te ba fe bere se ri ti e ba tin ri awon apere ti mo fe menu ba e tete ma bo e ma duro de gba ti o ma da yin gunle boya e tin sun to ba ti de bi ago kan ago meji ago meta eji wakati kan wakati keji e ni rorun sun mo nkan tin se yin e tete wa sayewo nkan bi mejo lo le fa bo a gbodo so pe nkan bayi lo fa lai ti sayewo fun yin gege bi akose mose elode lo wa yewo ta ngba owo perete ni owo pin se ni owo Richard card owo data oluwa yewo wa enji loru ni dede akoko kan yo peke to sun e mo bo wa sayewo elomi o tete ji ko de ni ri orun sun mo ti o fi bo sa won se tin se e wa sayewo eyin te de mo te phone lo wole tawa te ro pe nje gbadun e je gbadun o in tin ko ba yin lara ye se kekere e wa sayewo e tin gbagbe nkan elomi yi o mo fowo gba ori bayi ni nkan tin sele ni tin sele na ni pe there is no proper flow of blood e je o flow dada bo se ye ko flow in to si di lowo lo ye ke mu kuro gbogbo ogun te nlo nko lo ye ke lo tawa ba ti ri pe n to wa lo na ni okay in la lo toju gbogbo eyin ti aya ndun yin die die abi emi loke loke e tete wa sayewo ka son to sele nbe fun yin e ma play pelu ati yin ko to di pe ni tan pe ni ajana pectoria ti yen ba de setting there could be atrip bus anytime partial stroke ko wole e de mo bo se mo fowo je yen do lodo ti wa na ko pe ti olodun fi yanju e mo wu ra iran jan jan mu elese apata be se nkuriri in so fun die die pe eje o flow lati nu okan lo tin bere o okan elomi yo ti mo sise agbara owo mo kuriri ese o mo kuriri oju mo fi e mo wo nkan to wa lo kan yo mo pe meji tete ngbera e wa abi wo tin ji bi emeta emerin e marun kile to mo lati to a wo ye wo boya to sugar ni boya nkan kan lo fe sele a mo n to sele gbogbo eyin okunrin ti to de tin da laamu e wa tete wa sayewo lodo wa a mo boya prostate enlargement leti nini abi prostate disorder anyone to wu ko je even ko je prostate cancer iyen ma fi ke fa gbo gbo eri ti a fe gbo loni pe se lo to la ntoju prostate cancer e te ba ri bi ti won ti ti eni ti wa toju ara e mo fe so mi pe eni to wa loki okun lo recommend eni ta toju yin eni to wa ni oki okun lo recommend eni ta so awon to wa loki okun won mo ti a nse tori won ni awon o tete riri ogun yi lohun won de ni bi tawon wa awon kan le book appointment lati lo gba itoju lo hospital tori won fe fi se won sere ibi lati fi se sere loki okun won fi se sere won wa connect wa mo bi awa wa nsayewo awa send si won lati bi lati DHL si won lohun olohun de ngba ogbo won fun wa ni eri eni ti mo nso yi mi o fe ko gba akoko ni ohun ni ke pata eyan meta ni sakani re lori wo san latara wa luun ni kan so agbo kan nu e ka gbo kan tori akoko yin mo tu si yoba to ba ti pada de toro nso yinbo to po nbe mo pa won aro ohun ni e ja gbo e ri latenu enu yi iru aisi
6: good morning sir I'm so happy to hear from you sir how are you how is mommy How is everybody? How is the family? Thank you so much for asking. My dad is very well, as in the medication works for him visibly more than mom, because my mom's situation as at the time was a little bit more. So we now really found out that, you know, I told you she has her heart is a bit enlarged. So and then she was always gasping for air and coughing. So when we're seeing a cardio doctor, then now she took that medication too, it helped, but you know, she needs to take more. And you know, there's the finance is not here. So they now referred us to see a respiratory doctor. So they now discovered that she has water in her lungs or something that causes her to have asthma. So, you know, they explained the whole situation, like something is swelling in her lungs and all of that. So I went online to even read more and I understood better. So once in a while, whenever that I inhale, I'm explaining to you just in case maybe I want to buy something, then you will know what to give to me for her. So once in a while, especially in the night, she's breathing. The thing will be making her like breathing, and then she's always coughing. She's always coughing. So the episode why that those symptoms came back heavy. So, recently, what she told me is she has a heartburn. So I told her to buy gas pole, but she has bought it, and she said it's helping her.
5: Wow. Inti omo brin yen solo yi bwe jen sare soni yo ba. Won wa toju. Oki okun leni ti moun soye waw. Mi eni sori le di to wak pato. Tori aye ti lujara won. Won wa toju baba won. Ti mama won nan ton soye. Nikba ta toju baba won. Prostate cancer ni baba won ni. Won den toju e won manage e lon. Won ri manage yo. Afigba ti. Ani kan send report to aye wotan se fun won lon. E mo pa ako si aye lati aye wotan. Awa gba report on. Awa wo ke oke, awa prescribe on ton ma lo ni bi. Ati bi ni mo ti send it a DHLS in won. Won de lo long. Ni so pe, it worked rapidly and speedily for my dad than my mom. Won wa so ayos. Aysan me lo wa mama re nan de wani, mama won la aysan bi meri. Ikanwe lo ni wani omidisi no long se. Nothing ni ka bi iko. Ba, mama yen, o won shetie. Won shetie. Okan re na won lo mi tupe tupe o ma mi tupe tupe won lo ye won wo won ni koda gan boya won lo oxygen boya won lo sigba won sawo at the end of the day odo wa lati pada toju e momo yen ni high bp won ni palpitation won ni okan to nlo to nbo ti to won wu ko gidi gbogbo nti momo yen ni patapata lolohun ti ran won lowo ati toju e won de bi o and send ogun si won ni pelu report in tan gbabo lohun ayewo ton se lohun an gba report en bi a fi ntoju won momo yen de gbadun o tun recommend eniketa tori akoko ni eniketa yen na aisan to na gbe wa aisan to ni agbara ni te le mo pa ntoju mu so fun yin pe layo ni gbogbo won ri gbadun eyin ni tete gbera yin wa sayin te wa laro wo to eyin ta wa muleti ti ele wa won ni tin lo ni ayika yin te tun wa nfowo yin te tun fi ra sofo eti en ra te nra te nra ti o lo latodun yi awon kan de nwa lodo wa osu meji osu kan ose meta ose meji ko ra lo lose kan ton de tin gbadun to lohun tin dawo le ton gbe wa ta ba ti rin tin se yin adu ati gba in to kan ni pe ke lo nti a fun yin ki gbadun de ma de e wa nle yin e ma lo e si mo gbadun so mo ro wa e tete mo bo lati ola ojo monday si ojo saturday la nwa ni office ago mesan aro si ago mefa irole la wa ni beyen suru lere na ni office wa ko yi pada mo lo bomi suru lere won le farajo wa won le fun oniru service tan fun yan suru lere ni awa ni adoju ko senate bank opposite senate bank this complex white complex to wa waju eyen e ti ri greenwood ninu ogba yen ni sale e ma bo nbe e ba wa nbe lo lato lalo latago mesan ro a sayewo fun yin owo perete ni leyin ayewo yo to wa sona nte lo ti e fi gbadun e logun e si gbadun ara o si ya e ja gbo bi greenwood tun se ni ona bayo fun awon agbe na ona bayo tun ni fun awon agbe ni pe ka gbe mo lo fertilizer ti o ko ba eya ara awon eyan mo gbogbo ite nlo yen o nko bayi ara awon eyan bo eti green world n se eti o mo tun irugbin se ti o si mo tun eya ara se ni mo fira e sere gbera e wa mo je kan gbe e wa aisan ko kin fun yan signal ju eti tin fun lo gbogbo symptoms se ri yen symptoms pe nkan kan yonu bi kan ni lodo wa leti mo to fe yonu a si fun yin ni ojutu e a toju e alaafia de ma de e ma pe sori number ten pe si yen na 08063723539 ile ise green world na le ja si odo doctor na ni yo si gbe direct e se a oni fi aisan lo gba mo ri yin na
7: agbe alaruje ataladan nla se efe gbara lugimo ke mo ba sase danu lala oko ani takitiyan yin mo ba ja sasan lorun ibe green world organic fertilizer labani se le ito so gbugbu agbe doge green world organic plus fertilizer danwo ajebi da ajile giba tini ale ba si tuni fertilizer green world to ba se agbado bo se su bo se ge kuda to ba ti gbagbara green world organic fertilizer o da gbe binu bo ba wa se lani tabi watermelon koko ni anamo ibepe ope oyibo ope eyin timoni atani efoni okababa tabi alkama kuda to fi mo gede agbagba ati were ese gbogbo office green world
2: ni number 159 adojuko zenith bank suru lere nilu lorin 09025500014 09025500014

0: Sunday.
1: Okay.
0: Wọ́n ní Sunday yẹn gangan náà dẹ̀ ni. Má yìí wá bá wọn pé àwọn tẹ̀ láti bá wọn ṣe ń kún arín o.
1: Ìyá.
0: Wọ́n in fact pa pé má yẹn ṣàṣe o.
1: Love. Ìmísí ìmísí ni. Ìmísí ni.
0: Olóyè.
1: Ìmísí ni. Ìmísí ni.
0: Ìmísí ni. Ìmísí ni. Wọ́n ní má yìí ṣàṣe o interest sí àwọn. Pé pásítọ̀ náà dẹ̀ nílé àwọn òjọ́ dá síra.
1: Ẹjọ́
0: mẹ́rin
1: Kiwa. Okay, okay.
0: Wọ́n ní bí àbúrò pásítọ̀ fẹ́ ṣe wá kọnu sáwọn, àwọn náà dẹ̀ rí pé ẹ̀ ń táwọn láìkì ni, àwọn àti wọ́n dẹ̀ jọ, àwọn jọ ríra, wọ́n lọ sílé wọn, sáwọn lọ́ọ̀jì síbi tán wà
1: tó ṣọ̀dọ̀
0: pásítọ̀.
1: Náà ó lọ dé sí.
0: Àwọn lọ síbẹ̀, àwọn ṣeré pẹ̀lú wọn, pé àwọn ṣàtijọ́ ní ìbálòpọ̀ lẹ́ẹ̀mejì, wọ́n sọ fún. Pásítọ̀.
1: Gbogbo táàmì tí wọ́n fi níbàlòpọ̀
0: lẹ́ẹ̀mejì.
1: Okay, náà ṣe dá.
0: Wọ́n láwọn làwọn sọ fún wọn pé ṣé pásítọ̀ ṣán ti mọ̀ sí.
1: Relationship
0: ta àwọn bẹ̀rẹ̀ yìí. Nítorí àbúrò wọn yẹn ó fẹ́ fi àwọn ni.
1: Okay.
0: Torí pásítọ̀ náà sọ ní church pé kínní ni wọ́n pé wọ́n ti yá.
1: Gùnì.
0: Sí gùnì.
1: Okay.
0: Pé wọ́n kàn fi introduce wọn pé kìí ṣe wọ́n sọ pé wọ́n ń wá
1: ìyàwó.
0: Wọ́n sọ pé ṣẹ̀dẹ̀ pọ́n kàn fẹ́ lo a month ní.
1: Ní Nàìjíríà kọ́kọ́ wà á refresh kó dẹ̀ tún padà.
0: Wọ́n ní báwọn ṣe wá sọ fún wọn ni pé ó yẹ kán sọ fún pásítọ̀ pé kò yẹ kí wọ́n ṣe without the pastor's consent. Pé kán ṣàlàyé fún wọn. Wọ́n ní bí àbúrò pásítọ̀ ṣe wá níbi sí wàhálà pé ẹ̀gbọ́n àwọn pé à ṣe bí choir church ni àwọn mọ̀ pé inú ẹ̀kan sínú ẹ̀gbọ́n
1: àwọn adùn sí ni ẹgbẹ́ tó wà nínú ilé ọlọ́run lọ fẹ́
0: ọ̀fẹ́ nìkan láti ta. Àwọn mọ gbogbo nǹkan tó ti lọ
1: láàárín àwọn àti pásítọ̀.
0: Àti pásítọ̀ ló jẹ́ káwọn wò pé mọ́ fi kankan pamọ́.
1: Jẹ́ ó tètè mọ̀ láti bẹ̀rẹ̀. Kájọ mọ bí.
0: Àbúrò pásítọ̀ ṣàlàyé fún pásítọ̀
1: Ẹ
0: kò ṣe tí.
1: Pásítọ̀ tí wọ́n ṣẹ́ ní márùn-ún fún.
0: Pé pásítọ̀ ni kò tí ì ṣe ẹni tí ò tí ì fi kíní. Wọ́n nídìí nínú
1: church. Òhun ooo. Lákàáyé ooo. Mo lè wà. Mo fẹ́ ràn wọ́n sẹ́ni mo ń bọ̀.
0: Ọlọ́yẹ pé pásítọ̀ ṣàbàyé àwọn jẹ́ fún.
1: Lọ́dọ̀ ọmọkùnrin yìí.
0: Ọkùnrin yóò tún wá sàn kankan fáwọn. Pé ọlá pé àwọn làwọn ni kò sàn fún pásítọ̀. Làwọn ṣe mọ̀ pé pásítọ̀ ti gbàbọ̀dẹ̀ fáwọn. Pé làwọn wá bẹ̀rẹ̀ sí pẹ̀lú kọ́ọ̀lù àwọn mọ́. Àwọn wa lọ sínú ilé ilẹ̀kùn mọ́ àwọn àǹtí ti pa. Àyíká yẹn sọ̀rọ̀ mọ́. Wọ́n ní láti mi. Ọ̀rọ̀ kan wà o táwọn fẹ́ sọ fún un. Pé tó bá lè wá ọ̀nà láti rí àwọn kó pe àwọn. Wọ́n ní bó ṣe wá sọ́dọ̀ àwọn nìyẹn. Ó wá ṣàlàyé fáwọn pé àwọn sọ fẹ́ gbọ́n àwọn ò táwọn ò dẹ̀ lè gbé àpẹẹrẹ àjàṣe tira. Ẹ̀gbọ́n àwọn sọ pé nínú church yẹn kò tí ì sí.
1: Ẹni tí ò tí bọ́n sùn.
0: Ẹni tí ò tí bọ́n sùn. Wọ́n ní bí àwọn ṣe wá ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ báwọn ṣiṣẹ́ yóò máa.
1: Fún pásítọ̀.
0: Fún pásítọ̀. Àwọn wá ṣàlàyé pé kódà ilé ọmọ àwọn gan ó ti ní problem. Báwọn ṣe wà pé àtìgbà táwọn ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún pásítọ̀ ni pásítọ̀ ti sá fún àwọn. Wọ́n ní báwọn ṣe wá sọ̀rọ̀ ẹ̀ fún àpò pásítọ̀ ni. Ẹ̀gbọ́n àwọn. Wọ́n ní bí ìyẹn ṣàṣe wá lọ bá.
1: Pásítọ̀ nìyẹn.
0: Pásítọ̀ nìyẹn pé ọ̀rọ̀ yìí ṣàtiwádà ilé pásítọ̀.
1: Ok.
0: Pé ìyàwó náà ti mọ̀ sí.
1: Ó ti wá lọ gbọ́
0: sí. Gbogbo inú ilé ti mọ̀ sí. Àwọn sọ sí pé ìlú bí ọ̀rọ̀ yìí pẹ̀lú kan sí pé kí káwọn ṣe nípa administration wọn.
1: Fíìmù kan ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́. Kínní ló ṣe fíìmù yìí Bàbá wa Jimmy Aliu. Ó ní ọ̀rọ̀ yìí wá dá yán pọn.
0: Yánrin.
1: Iye wọn pè ní yan kan.
0: Oná pè ní yan pẹpẹ.
1: Skata.
0: Iṣu ata.
1: Yan kan.
0: Ikun jọgẹdẹ.
1: Ikun rẹdi.
0: Ikun ọmọ.
1: Kò mọ̀ pé n ti ń dùn a máa pààyàn. So di afọ bi lọrọ dídúró
0: inú ìsìn. Wọ́n máa sọ sí pé àbúrò táwọn sọ fún òtí ìdí àwọn lọ́rùn. Báwo ni pé ìyàwó pásítọ̀ nìkan ló ti mọ̀ sí pé kódà báwọn ṣe rò pé ìyàwó pásítọ̀ gan ṣe máa.
1: Take care.
0: Faraya pé.
1: O faraya tó
0: dáa. Kódà Sunday gan ó tún ṣì wà chọ́ọ̀chì. Òhun sọ làwọn wá wò pé.
1: Sí káwọn lọ bẹ ọ̀rọ̀ inú sọ́ọ̀sì
0: ni wọ́n bẹ̀rẹ̀ ní ìsìn. Nínú chọ́ọ̀chì kan káwọn ba máìkì bá.
1: Bí mo fẹ́ ṣe tẹ́símọ́nì. Olúwa ṣeun ńlá.
0: Ohun tó ṣẹlẹ̀ gan-an
1: ni o. Ẹnìkan kan ò lè ṣe.
0: Nítorí last week Sunday, àwọn ṣì wà pé ṣùgbọ́n àbúrò pásítọ̀ mọ̀ wá chọ́ọ̀chì. DC náà wọ̀n ká sáwọn.
1: Àtẹ̀gbọ́n àtàbúrò. Sórí láwọn ààyè kan, Ọlọ́run kó dárí àṣedédé àti ẹ̀ṣẹ̀ mi jì mí. Nǹkan tí mi á fẹ́ káwọn èèyàn mọ understand ni pé. Tí àìsítọ̀ tàbí jẹ́ wòlíì tàbí ìmáàmù tàbí jẹ́ àfáà.
0: Àwọn ẹlẹ́ràn
1: àwọn ẹlẹ́ I'm a bloody human being. Because yeah, I want a spiritual human being. I want a bloody human being. Spiritual, I want a bloody one of them near Milan. I want bloody human being. I take a moment for you, spiritual human being. When he can, Toriko see any can he can.
0: Wala
1: afi baba mi tin belong
0: Jesu gan so pe ni rere kan
1: oni ko si oni ko si
0: ni Jesu fun ra e
1: ta wa ni blood
0: e ta ko wa mo bu wa pe a so eyin na e won to sele bayi na
1: e won to tun de bayi
0: won wa mo na asoro sawon o Jesu gan ni eyin rere kan o si
1: oni bi ko si baba mi tin belong ibi oba ti alayan ti e
0: eyo
1: to fi wa fe mo Jesu lo
0: tori ile o fi mi
1: ti o fi mi to fi mo Jesu lo ti wo fi ri ayas spiritual human being to la wa to ku bloody
0: elera
1: bloody elera ara awa bloody elera ara
0: ori igba
1: awa bloody elera ara na ka funra wa ni brain awa wo awon ta won na je bloody elera ara amo wa fi won si awon spiritual realm pe awon langeli
0: awon
1: secretary Jesus awon ni won sumo lohun dakun ta ni o sumo lohun
0: sey
1: olohun o so pe ko
0: awon ni
1: pe mi won do lohun lo wi ke pe mi won do lohun
0: ani Jesu gan so pe eni rere kan
1: oni ko si
0: bi ko se baba mi
1: tin be lorun
0: pastor wa na o fe bo yo n to n si o
1: miwa
0: ayu marun
1: woman e na gan na gan ka be la tori woman yen
0: eh
1: oko run de ko si nkan kan ni dola like pole repel, unlike pole attract, unlike pole ni negative and positive. Amama attract yara wani. Awon obirin ni won so ra won. Tori ko si to ba gbe sumo ju yo fi lo. Ko si to ba gbe sumo ju ka bo fi lo mi ni won na fe gbe sumo. Awa ni ka sora wa eyin obirin e sora yin lodo awon ti won pe awon ni se ranse
0: e lo
1: ata sora yin lodo won
0: ati
1: Christian as the muslim e sora yin lodo
0: ko ri ko
1: ba
0: iru
1: ko no be ni
0: la won na fi
1: oni oni awa so bo oseyun alakoko oni brain oseyun eleke oni brain
0: oseyun eleke ta
1: oni inu bi tori iwo ni won ti ni ko ma oseyun ni to ko run tin bo sun so oseyun awon yo pe wole be ba wa pe wole ke ba wa wo omo birin ni bi to toro ide yo ti teun lorun
0: o
1: fe gba microphone ko won so e da mo ni testimony mo fe ko si bonu
0: ko si ko
1: won si fo gba yan
0: ga bye bye lo ti sele
1: ko won si fo gba yan
0: ga pe o mo pe pastor ti ba ye unje
1: pe ko kuku ki go aye aye mo ku ba je papo e gbo se ko se be abi ko foro mo lorun laarin
0: ile ti foro mo lorun tori bo ba si le broadcast pe kini o n ti ba je ba awon okunrin o mo sa
1: that is it
0: ko ra weni kan kesi lorun
1: ko tu weni kasi lorun eyin tu wa ga eyin tu wa ga o wa ni ko be n ti wa wo inu e to ba kasi lorun tu wa ga o e sa nu okunrin na e to sa nu okunrin je omo won ti o mese
0: e se ko eni kan na kan lo ba ye
1: iya kan lo mo bi en to ko kasi lorun e gbo kini ko mo bi ni o se e je lo polo wa ja kan da polo wa ja kan da ride a mo bo sa bala
0: bi te ti ba da da

gbogbo láwùjọ yìí tọpọ ò sì rẹni bárò rẹni bárẹ wọn dé mọra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́ wọn lọ́wọ́ po òpómúlérò èyí ló jẹ́ kí diamond fm ó ṣẹyọ lálẹ́ ayé já gangboro fún gbogbo ẹni tí kankan kán mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ká òpómúlérò àsọ̀rọ̀ náà rẹ̀ dáfi kọ́gbọ̀n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera òpómúlérò ẹ fààyè lẹ̀ fáwọn atọ́kùn apèdè gbayì tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu bùkọ́lá owó ọmọ bíi àti babias ọlọyẹ wa òpómúlérò aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ sms whatsapp message whatsapp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08107475733 08107475733 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò òpómúlérò.

0: e ka bo pada sabale lenkeji
1: oje pada
0: omo bi bale bage omo bi bale bage
1: olo ni ori be
0: eh mi tejo mo se mistake die lo ku n ba tu asiri n to mo bi n lo nse ni igba ti
1: olo ye me die to do ba ti de ko tu gbadon ri ta mo
0: tori be mo fe menu mo won fe so n ti omo bi n se pe n lo ko awon eyan ni yoruba leyin ni mo
1: se but menu mo sa to pada so
0: mo fe so ni mo ti so ti mo so ni
1: mo si toro mo se pa pa oluwa e o tun mo pa
0: mi o ke mo ti so
1: one one
0: one. Hello,
1: we look at what is up.
0: We look at boss.
1: I'm not sending message. I'm not being my finished.
0: We look at boss. I'm not being last minute. But so Allah did the key. But you can't make bond time. Timo, we. I'm not being. I'm not yet to so do. We time of fee. Kaluku ti so n toju woye to ni kaluku fi wo ṣugbọn gẹgẹ bi ati ma wi ilu gangan ni o ba kọju sẹnikan yọ kọyin
1: sẹlomi
0: mo wa fẹ fasiko yi sọ fun gbogbo awọn to ba jẹran si ọlọrun iwọ ni ko mọ pọ ọlọrun dọ mọ dọ ọlọrun mọ ni
1: tooto
0: e ma wa fun wa o pe ti wa sọ pe kini kan ẹyin ọrọ buruku lẹsẹ lọjọ yẹn e tori ọlọmọ fọlọrun
1: bẹyin ọmọ bi kini kan
0: o sọ pe ẹwọn ránṣẹ ọlọrun
1: ẹyin gangan ni kẹ wẹra yin mọ
0: ẹyin kaluku kọ wẹra rẹ
1: mọ
0: bẹẹni
1: ẹ jẹ́ kọ́ lòun da yín mọ̀
0: táwọn tí wọ́n fi pé tí wọ́n fi lọ wá
1: làwọn agbó wọn ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ yìí ẹ jẹ́ kọ́ lòun da yín mọ̀
0: bẹ́ẹ̀ni
1: ẹ̀hìn pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí báyìí ẹ̀rù gan bá èmi gan pé
0: pastor
1: máa ṣe ráwọn èèyàn gidi
0: tó jẹ́ pastor gidi ní tòótọ́
1: bẹ́ẹ̀ni
0: tó jẹ́ pé wọn tí wọn fi kankan mọ́ lọ́hùn
1: débi
0: náà lè lọ́wọ́ sí pé ẹni ọlọ́run rè
1: ṣùgbọ́n kò sí kíkàn dámọ́ wà nù rẹ̀
0: kò sọ́gbọ́n
1: ibo lẹ sí rẹ́ ìsìrí sí
0: òṣìṣẹ́ dámọ́ bẹ́ẹ̀ni aráwọn afá aráwọn ìmáàmù tí wọ́n ṣe dáadáa àti ráwọn tó jẹ́ pé gànà gidi wọn suba ata wa bari awo wi awa bi bi awu sikola aku
1: si
0: bẹẹni awu bẹ ka ku bẹ awo wi ẹni tó bá wa
1: yín ẹyẹra àwọn kan báyìí ìyẹrun tó ń ṣẹlẹ̀ lábẹ́
0: bẹẹni ẹyẹra yín wo
1: àṣírí wọn ò tí tu
0: ta tò tí tu ni ẹyẹra yín wo eléyìí lam ọrọ bí ìgbé wàṣọ labala patu.
1: abala kejì òun náà ni àwà báyìí lórí ètò asọ fún wa lọsẹ tó lọ gbogbo àwa tá a fi ìbéèrè ṣọwọ
0: bẹẹni
1: tá a rí pé dókítà wo ti dáhùn ìbéèrè wa lọsẹ
0: tó láti
1: ẹyọ wọn ti dáhùn gbogbo ẹ báyìí láṣálẹ tò ní láìkú kan ẹyin mí náà tẹ tún wà wò pé ẹ ní nǹkan kan ní ìlera ara yìí ẹ fẹ bèrè ìbéèrè lọwọ wọn ẹ tún lè máa fi
0: ṣọwọ
1: sí nọmba yẹn títí tí ó tún fi di.
0: tí ó fi di wednesday àkọ́kọ́ nínú
1: oṣù tí ń bọ̀ nínú oṣù kẹsàn-án
0: lágbára
1: ọlọ́run gbé dókítà wá sí ètò hf bẹẹni
0: kò ní ju báwọn ẹja alábala patu lọrọ ká máa gbọ́ ti onímọ̀ nípa ètò ìlera wa
2: mo kí wa ní gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí bá ń fẹ́ dé. orúkọ mi ni apostle jerimaya jani tí mo jẹ́ olùlanilọ́yẹ̀ olùgbaninímọ̀ràn lórí ètò ìlera wa lórí afẹ́fẹ́. lálẹ́ yìí onírúurú àwọn ìbéèrè ni ó tún ti pe amúkalẹ̀ eléyìí tí a ó sì máa yànnàná ní ọ̀kọ̀ọ̀kan. ní ti ẹni tí wọ́n sọ wípé kóró ẹpọ̀n wípé ó máa ń ro àwọn

lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n sì ní ọjọ́ orí àwọn ti pé 60 years. Ṣé ẹ rí àwọn kan tó máa ń ṣokùnfà kí kóró ẹpọ̀n ọmọ ròyàn ó pé oríṣi pàápàá jùlọ pẹ̀lú ọjọ́ orí tí ẹ wà tí ò bá ti sí direct injury bóyá ẹ fi gbá nǹkan àbí nǹkan náà yẹn níbẹ̀ so ó ṣeéṣe kó jẹ́ àwọn cases míì ìyífun ó lè jẹ́ emergency cases bíi torsion bíi testicular torsion so tó bá lọ jẹ́ torsion níta ń pè ní torsion ni pé bíi kí ìfun kó twist kó wá rọ́wá síbi kóró ẹpọ̀n ìyẹn ó pè fún emergency eléyìí tó jẹ́ wípé àwọn àpẹẹrẹ tíyàn máa rí náà ni pé kí nǹkan gbogbo ibẹ̀ yẹn ó máa gbóná so ó dẹ̀ máa wú ó dẹ̀ máa ro ẹnìyẹn gan bẹ̀rẹ̀ ìgbà tó yẹ kó máa ro wọ́n lẹ́kọ̀ọ́kan yẹn ni pẹ̀lú ọjọ́ orí yín ẹ máa lọ sí ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn ó yẹ̀yìn wò wọn ó sì physical examination wọn á wò yín in case of bóyá bíi prostate enlargement tí bá fẹ́ wà eléyìí tó lè máa obstruct epididymis so tó lè cause epididymis so tó lè cause inflammation of the testicle tubes àwọn tube tó máa ń wà lẹ́yìn testicle tó máa ń gbé sperm so when there is inflammation of that tube ó lè máa cause kẹ́ máa feel pain níbi nǹkan mọ́ níbi kóró ọmọ ẹpọ̀n yín then tẹ bá ní tí à ń pè ní orchitis ìyẹn inflammation of one or both testicles ìyẹn lè jẹ́ as a result of infection infection lè cause yẹ so ó lè mú kọ́ máa ròyìn ẹ lè máa ní fever ó lè mú kí ó wú ó sì lè má wú tí ọ̀rá máa ròyìn gorororo so tẹ bá ti rí àwọn kan báyìí lọ́pọ̀ ìgbà wọ́n lè ṣe àyẹ̀wò fún yín wọ́n á ṣe physical examination ìfún tó bá ṣe é ṣe wọ́n á ṣe scan wọ́n á dẹ̀ ṣe blood test láti fi mọ kíni tó ṣokùnfà rẹ̀ bọ̀ ẹ máa wò níran kó máa lọ jẹ́ nǹkan tí yóò ní agbára so bó ti jẹ́ nìyẹn then tó jẹ́ pé ẹ bá jẹ́ ni tó máa ń gun machine tó máa ń gbé kóró ẹpọ̀n lé orí tánkì machine àbí tó máa ń jókòó lé àbí tó máa ń wọ nǹkan tó fún bíi pint tó fún àbí boxer tó fún ó lè máa cause inflammation of the testicles so àwọn nǹkan yìí ìní kí ẹ kíyèsí tẹ bá fẹ́ wọ pint ẹ máa wọ àwọn tó bá free so then tẹ bá jókòó ẹ máa yọ nǹkan ọmọkùnrin yín sókè kí ẹ má máa jókòó lé so lẹ́yìn yẹn ẹ lọ sí hospital fún àyẹ̀wò. ẹni kejì tí wọ́n sọ wípé àwọn ti pé ọmọ bíi 60 ọdún náà wọ́n ní pé àwọn àtìyàwó àwọn pé ẹ̀ẹ̀kan lóṣù ni àwọn máa ń ríra ṣùgbọ́n láti bí oṣù 2-3 báyìí àwọn kíyèsí pé nǹkan ọmọkùnrin àwọn kò gbéra mọ́ pé kò gbéra bó ti yẹ kó gbéra mọ́ tá a bá kíyèsí pẹ̀lú ọjọ́ orí yíyìí náà a rí pé yóò ti máa rẹra mo ti sọ fún wa rí pé bí obìnrin ti máa ń wọ menopause bẹ́ẹ̀ ni ọkùnrin náà máa ń wọ andropause tọkùnrin bá ti wọ andropause ó máa reduce level of testosterone hormone tif hormone mim náà so eléyìí lè mú kí nǹkan ọmọkùnrin wa ká máa ní erectile dysfunction then mo ti sọ fún wa pé tí a bá ní erectile dysfunction bóyá nǹkan ọmọkùnrin wa ò ṣe dáadáa àbí kò gbéra àbí kò gbéra dáadáa mo ní ká má kọ́kọ́ sáré lọ máa lo àwọn manpower ẹ jẹ́ ká kọ́kọ́ lọ chẹ́ẹ̀kì cardiovascular system wa ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé heart wa ni nǹkan ń ṣe heart ló ń pọ́ǹpù ẹ̀jẹ̀ so tí ẹ̀jẹ̀ tó tó ọ̀bá ti lọ sínú cavernosa sponge tó wà ní ibi nǹkan ọmọkùnrin wa so tí ò bá ti lè lọ sí ibẹ̀ tó wà ní odò abẹ́ wa so nǹkan ọmọkùnrin wa ò ní gbéra débi pé yóò gbéra pẹ́ so tí a bá ti lọ ṣàyẹ̀wò ẹ jẹ́ ká yẹ̀ fúnpá wa wò kí wọ́n yẹ ipò tí ọkàn wa wà tí ọkàn wa bá wà ní ipò tí ó dára ẹ jẹ́ ká lọ ṣe àyẹ̀wò scan ṣé kò sí traces prostate enlargement so tí kò bá ti sí ìyẹn so ẹ wà lórí balanced diet oúnjẹ tó dára àtòwọn àwọn èròjà aṣaralóore tẹ́ ẹ bá sì mutí ẹ dín ọtí kù torí alcohol ó máa ń reduce agbára nǹkan ọmọkùnrin ni so

mọjọ orí wọn ṣùgbọ́n wọ́n ní àwọn ti wọ menopause. Wọ́n wá ní wípé àwọn kìí ṣe pé láti bí ọdún mẹ́rin táwọn ti wọ menopause mondi àwọn ti change sí báwọn ti ń bá bọ̀ tẹ́lẹ̀. Pípé ọ̀rọ̀ tí ò tó nǹkan yóò mú àwọn bínú inú àwọn ò kìí sábà dùn. Àmọ́ kákéèké ó máa ń fa ìkanra fáwọn tó dẹ̀ ti ń dá wàhálà lẹ̀ láàrin àwọn àti ọkọ àwọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àwọn. Wọ́n ní pabambaribẹ̀ wá ni pé láti ìgbà táwọn ti wọ menopause yìí àwọn ò ní feelings fún ìbálòpọ̀ mọ́ pé bọ́pọ̀ àwọn bá ti ní ọ́yá bí ìgbà tí ogun bá dé ni àwọn sì máa ń kọ̀ fún lọ́pọ̀ ìgbà tó sì ti fẹ́ da ìdílé rú. Wọ́n wá ní kíni tó ń ṣokùnfà rẹ o torí kìí ṣe báwọn ti ń bá bọ̀ ni àti pé kí lọ́nà àbáyọ. Bẹ́ẹ̀ ni o ṣé rí menopause tí ẹ wọ̀ yìí ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn kan tó máa ń change mood eléyìí tó lè mú kí ẹ máa bínú láì nídìí eléyìí tí kìí ṣe pẹ́yìn gangan ló máa wù láti bínú ẹ ọkàn máa kọ́ sí tàǹpẹ́ ní ìkanra so ẹ máa ní à ń pè ní mood swing so ó máa swing bí mood yín débi wípé ní mọ̀gbà tí ẹ bá máa ti ṣe ìwà yẹn wò so ṣe rí during menopause there is a certain hormone most especially estrogen and progesterone eléyìí tí wọ́n máa ń diminish tí wọ́n máa ń reduce wọ́n máa drop wọn ò wá kí ń drop in a straight line wọ́n máa ń fluctuate ni bí wọ́n bá lo òkè wọ́n wà lẹ̀ bí wọ́n bá lo òkè wọ́n wà lẹ̀ so àwọn hormone méjèèjì yìí àwọn dẹ̀ ni wọ́n regulate brain chemical bíi serotonin àti dopamine eléyìí tó máa ń control mood sleep àti àwọn bí a ṣe lè handle stress so báwọn hormone yìí bá ti ń fluctuate ó máa mú kí ìwà àti ìṣe wa kó yí padà kó yàtọ̀ láìròtì yẹn máa kanra láì nídìí yẹn máa wà depressed láì nídìí so tí estrogen yìí bá ti dips so ọ̀pọ̀lọpọ̀ yẹn ló máa ń wà anxious so tí wọ́n kan kankan máa rí wọn lára nǹkan máa bínú so kẹsẹ̀ pé báyá wọ́n ń kọ́ sí ìbínú nìkan so àwọn náà tún jẹ́ nǹkan tó máa ń reduce feelings so wọ́n máa ń reduce feelings mood swing so ó máa ń reduce feeling tí kò ní jẹ́ kí ìyẹn ní feelings wọ́n bá lò pọ̀ torí tí hormone estrogen bá ti reduce ìyẹn máa ní vagina atrophy ojú ara máa gbẹ tójú ara bá ti ń gbẹ ìyẹn ò ní gbádùn ìbálòpọ̀ so n tẹ́ bá sì ti ṣe tẹ́ ìgbádùn rẹ̀ ẹ ní fẹ́ ṣe mọ́ yàtọ̀ fún ìyẹn ò ní gbádùn ìbálòpọ̀ gangan yóò máa reduce feelings ìyẹn ò ní ní libido mọ́ fún ìbálòpọ̀ so mo sọ fún alákọ̀ọ́kọ́ pé tó bá ti ń wáyé báyìí ẹ̀yin àti partner yín ẹ ní láti understand ara yín tí wọ́n bá ṣàyẹ̀wò tó yẹ pé hormone diminish ni ẹ lè máa lo àwọn hormone supplement ẹ lè gba abẹ́rẹ́ rẹ̀ wọ́n sì lè place yín sórí oògùn rẹ̀ láti fi máa replace hormone tí ó ń reduce then nípa ti ìbálòpọ̀ bóyá ẹ máa feel pain ẹ máa nílò láti máa lo artificial lubricant so torí nǹkan yìí náà máa tún affect oorun ó máa affect oorun so àwọn nǹkan míì tó tún lè fa ìbínú ẹni pé tí oorun yìí bá ṣe dáadáa ní alẹ́ so àbí tí wàhálà tẹ́ ń ṣe tó bá ti pọ̀ jù àbí tí èèyàn bá tún ní thyroid gland issue so àwọn nǹkan thyroid issue àwọn nǹkan yẹn lè ṣe okùnfà rẹ̀ so àwọn nǹkan tó máa help yín láti fi reduce ẹ̀ iná ni pé kẹ́ máa sùn dáadáa ẹ reduce wàhálà tí ẹ bá ń ṣe so ẹ reduce wàhálà tí ẹ bá ń ṣe so ẹ máa gbìyànjú láti lè dín ìbínú kù tá a bá ní ká place yín sórí antidepressant so àwọn tí doctor bá ṣe àyẹ̀wò yín àkàlẹ́ sọ pé irú antidepressant báyìí ní kẹ́ ẹ lọ lò but tí doctor bá yẹ̀wò tó wá jẹ́ pọ́ ẹ bá nídìí ẹ̀ àwọn náà lè prescribe yín á lè fi yín sórí antidepressant bọ́ ẹ kọ́kọ́ ẹ̀ ń ṣọ́ pé ẹ̀ ń sùn dáadáa ẹ̀yin náà ẹ̀ dẹ̀ máa ẹ tẹ́ ẹ nílò ní behavioral therapy so ẹ nílò láti change àwọn kankan so àwọn kan tó ṣẹlẹ̀ nìyẹn menopause tí ẹ wọ̀ hormone yín ló fluctuate ló mú kí mood yín kó swing

Lẹ́tà ìsíwájú ètò wa. A rí ìbéèrè láti ọ̀dọ̀ bàbá 65 years. Eléyìí tí wọ́n ní àbíkà ìwọ̀n gan ti pé ọmọ ogún ọdún àti méjì. Wọ́n láwọn kìí ṣe pé nǹkan ọmọkùnrin àwọn kéré jọjọ. Àwọn ò sì lè ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó àwọn mọ́. Ìbéèrè tí mo fẹ́ bí wọ́n náà ni wípé ṣé nǹkan ọmọkùnrin yín yìí

0: gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn.
1: Vibes, good talking, conversations. You can have it all at Diamond 88.7 FM, Ilorin. Diamond 88.7 FM, we've got you.
2: Diamond FM.
3: 88.7 FM.
2: Across the airwaves right now.
4: In the mix.